0: especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
1: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: mo fẹ́ kí ẹ fi ara hàn gbogbo ẹ̀yin tí ẹ ń wojú olúwa fún ọmọ ìpàdé àṣálẹ̀ yìí ẹ̀yin mà ni ó wà fún mo fẹ́ kẹ́ ẹ rí i pé ẹ fi ara hàn ó sì dá mi lójú wípé àánú máa yanjú ọ̀rọ̀ yín.
1: Àmì Jésù.
2: Ọ̀rọ̀ ni gbogbo yín ti gbọ́ yìí gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ̀ ń wojú ọlọ́run fún ọmọ ìwọ tó ń wojú olúwa fún ọmọ rí wípé wà níbi ìpàdé yẹn gbogbo abiyamọ tó ń dààmú lórí àwọn ọmọ wọn. Rí wípé o wà níbi ìpàdé yìí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ fẹ́ láyọ̀ tẹ́ fẹ́ jóúnjẹ ọmọ dalẹ̀ ìwọ náà rí pé o wà ń bẹ gbogbo ẹ̀yin tí wọ́n ti kẹ̀yìn ẹ̀yin àtàwọn ọmọ yín síra ìwọ náà rí pé o wà níbi ìpàdé yìí o gbogbo ìwọ tó ṣiṣẹ́ kalẹ̀ tí ìyàwó ọmọ kan dé tó sọ pé àjẹniọ́ rí pé o wà níbi ìpàdé yìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ obìnrin tí ẹ̀ ń wáṣẹ́ tẹ̀ ríṣẹ́ gbogbo ẹ̀yin tẹ nídìí counseling nídìí ìtọ́ni nípa marriage nípa bẹ́ ṣe fẹ́ rìn àjò yín ìwọ náà rí pé ó wà níbi ìpàdé yẹn ní alẹ́ yìí ọlọ́run àánú yanjú ẹ̀ lórúkọ Jésù ó máa bá mi fi àánú yanjú ọ̀rọ̀ rẹ mi ò ní lọ láì ṣe wípé mo ka bíbélì mo ń sọ̀rọ̀ láti inú ìwé Exodus chapter 14 and verse 15 ìwé Exodus orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlógún karùndínlógún tó jẹ 15 ẹgbọ́ ó ní olúwa sọ fún mọ́sẹ̀ pé èéṣe tí ìwọ fi ń ké pè mí sọ fún àwọn ọmọ Israẹli kí wọn kí ó tẹ̀síwájú ẹgbọ́ o ìwọ náà ti díù fún change ó yẹ kí ìtàn rẹ ó yí padà ó yẹ kí ìwọ náà tẹ̀síwájú alẹ́ òní ni ìtẹ̀síwájú rẹ máa bẹ̀rẹ̀ alẹ́ òní la máa gbé ọ dìde wo ọlọ́run sọ fún mọ́sẹ̀ pé mọ́sẹ̀ sọ fún àwọn ọmọ Israẹli kí wọn ó tẹ̀síwájú ìwọ náà tẹ̀síwájú bó ti wù kí ogun dúró níwájú ẹ kó wà lẹ́yìn ẹ kó wà lọ́tún kó wà lọ́sí ìwọ ló máa borí àkókò yípadà rẹ ó ti tó àkókò ìtẹ̀síwájú rẹ ó ti tó àkókò tí ohun tuntun máa bẹ̀rẹ̀ nínú ayé rẹ ó ti tó kò gbégbèsè yẹ kájọ pàdé ní ìrọ̀lẹ́ yìí ní aago mẹ́rin ní Christ Apostolic Church Goshenland ilẹ̀ àánú yanjú ẹ tí ó wà ní ẹ̀yìn Miriam Hall tó ń jẹ́ Mona Closy Hotel ní ìyànà Sapati ní ìdojúkojú olóróró estate Gomo Road Ìlọrin Kwara State bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ogun tó máa ń yọjú nígbà tí ọ̀rọ̀ rẹ bá fẹ́ yanjú àánú yanjú ogun yẹn ògo ni fọlọ́run lókè ọ̀run ó lè pè mí sórí nọ́mbà yìí 08032404977 bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ìwọ ni ẹ̀rí kan ó dàbọ̀.
3: Idan baba idan ara baba ara Diamond 88.7 FM a ju won lo
4: file sibe mai kuro Diamond 88.7 FM.

0: yes sir.
1: Daniel sanu mi.
0: To fi ku omo nle mi.
1: E patomo. Na we soke.
0: O ja na wo se.
1: Daniel sanu mi.
0: Daniel je sanu mi o.
1: Daniel wo ti nira mi.
0: Daniel
1: wo ya ti mo je. To fi ku omo nle mi. Yes.
0: Alonja.
1: Alisha.
0: Tony come to my Paola Ku.
1: God bless you.
0: Mokanyo.
1: Oh, yes.
0: Oyako Lano.
1: Amigas.
0: Matiji ya lori oma. Matiji ya lowo oma. Matiji ya lori oma. Matiji ya lowo oma. Hey!
1: Papi Salaru. Hey!
0: Oluwa ebe ni mo gbe o. Kaye ma fo mo mi
1: da bo mi.
0: Oluwa ti aye ti mu ojo fu
1: aye rayo
0: toni komo re loyu
1: ka bi eso lorun
0: ko wa lo se
1: adani wa ye
0: ko wa ba be ku
1: yes
0: aye danu ba
1: amigas
0: atoyin
1: yes sir
0: atiku
1: ni
0: waju omo re
1: yes
0: mo yi danu ba
1: amigas ka bi eso lorun
0: ati wo ti omo re toni to ba ti loyun
1: oh yes sir
0: to ba ti fe bi mo ni yo ku Hey, irona pa o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo irọlẹ pa o.
1: Irọlẹ pa. Ayé la yóò.
0: Ọbájú ọ̀sàmí, ọmọ rẹ̀ abí àbíyè.
1: Amigas.
0: Gbogbo abí ọmọ ẹ̀sàmí o.
1: Oh yes sir.
0: Ọmọ rẹ̀ abí àbíyè.
1: Amigas.
0: Ọmọ rẹ̀ òní bí òkú.
1: Amigas.
0: Gbogbo ẹni wojú Ọlọ́run fún ọmọ ẹgbẹ́ ọmọ rere.
1: Amigas.
0: Ẹgbẹ́ ọmọ ló.
1: Amen.
0: Ikú ọmọ òní wọlé o.
1: Amen.
0: Ikú ọmọ òní wọlé o.
1: Amen.
0: Ikú ọmọ òní wọlé o.
1: Amen.
0: Ikú ọmọ òní wọlé o.
1: Amen.
0: Wa rí pé mo tẹnu mọ.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Mo tẹnu mọ. Tèmi yé mi o.
1: Ó yé o.
0: Mo rí ìran o.
1: Kábí èsì o.
0: Wọ́n fẹ́ pa àwọn kan lẹ́kùn o.
1: Dáni wá yé.
0: Wọ́n fẹ́ pa àwọn kan lẹ́kùn o.
1: Ayé ra yé o.
0: Ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀.
1: Yes.
0: Mo kí gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí.
1: Adáni wá yé o.
0: Ní ìlú Lẹ́ṣà.
1: Gbogbo ìdílé tó ṣẹlẹ̀ sí.
0: Ìdílé tó ṣẹlẹ̀ sí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ní ìjẹta tàná.
1: Ó yẹ sà.
0: Mo kí yín ní ìlú Lẹ́ṣà.
1: Yes.
0: Ọlọ́run yóò tù yín nínú.
1: Amigas.
0: Bẹ́ẹ̀ni rí kú ọmọ mọ́.
1: Amigas.
0: Ṣùgbọ́n ẹgbẹ́ o.
1: Ẹgbẹ́
0: o.
1: Ìkí lọ pàtàkì.
0: Olúwa wípé.
1: Yes sir.
0: Ká ṣe ìpàdé àdúrà.
1: Adarí wáyé.
0: Ẹ sà.
1: Yes sir.
0: Ní gbogbo agbègbè.
1: Kábí èsì o.
0: Ìlú Ilẹ̀ṣà.
1: Gbogbo ìlú Ilẹ̀ṣà.
0: Àti ní àfin.
1: Àtàdégbé rẹ̀.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: Ẹ ṣe ìpàdé agbára o.
1: Bí èsì ọlọ́run o.
0: Ẹ ṣe ìpàdé agbára o.
1: Bí èsì ọlọ́run o.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: Ẹ gbé àgbà ìrẹsì ọlọ́run wọ Ilẹ̀ṣà.
1: Yes.
0: Kó wá wúré ikú òjijì dẹ̀rẹ̀. Ẹgbẹ́ àgbà ìránṣẹ́ Ọlọ́run.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Ẹgbẹ́ wọn wọ Ilẹ̀ṣà.
1: Ẹ̀kẹ́ ti gbọ́.
0: Kí wọ́n wá rẹ ikú ìdànù.
1: Adarí wá yọ o.
0: Mo rí ikú ọ̀dọ́.
1: Yóò.
0: Olúwa nìkan yí ìdànù.
1: Ayé rẹ yọ o.
0: Mo ti ń kẹ́.
1: Káàdì sàbẹ̀lì
0: o. Nínú chọ́ọ̀chì mi.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti bí oṣù mẹ́ta.
1: Ó yẹ sà.
0: Mo ti ń pariwo.
1: Yẹ sà.
0: Ṣùgbọ́n wọn dá.
1: Wọ́n ò gbọ́ o.
0: Olúwa wípé.
1: Kábí ẹ̀ṣẹ́ Ọlọ́run.
0: Kí n ṣe wọ̀nba tí mo lè ṣe.
1: Yẹ sà.
0: Ẹ́ẹ̀.
1: Ayé rẹ yọ o.
0: A máa mú ọjọ́ ìsọjú yìí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Olúwa wípé.
1: Ayé rẹ yọ o.
0: Kí gbogbo ìjẹ̀ṣà gbàdúrà.
1: Gbogbo ìjẹ̀ṣà.
0: Gbogbo ìjẹ̀ṣà lápapọ̀.
1: Ẹ̀dìdẹ́ gbàdúrà.
0: Ẹ̀dìdẹ́ gbàdúrà.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Ọ̀rọ̀ wípé.
1: Yẹ́sà.
0: Mi láàkì wòlíì kọ́. Mo ní wòlíì tèmi.
1: Kì í ṣọ̀rọ̀ ẹ̀ṣẹ́ o.
0: Ẹ wòlíì eléyìí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Àmọ̀ bóyá fẹ́ẹ̀kì ni.
1: Rárá o.
0: Àbí òrí jìnà.
1: Ó jẹ́ gbọ́rọ̀.
0: Ìwọ kọ́ ló pè é.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: O sì mí ẹgbẹ́ Ọlọ́run pè é.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bóyá mo jẹ́ fẹ́ẹ̀kì.
1: Yẹ́sà.
0: Àbí òrí jìnà. Mo ń gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Mo sì ń jíṣẹ́ Olúwa.
1: Lọ ìtọ́ni wòlíì o.
0: Ìtọ́ni ọ̀run rè é.
1: Yẹ́sà.
0: Ẹ yí padà.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Kúrò ní ọ̀nà ẹ̀ṣẹ́ yín.
1: Yẹ́sà.
0: Ẹ gbọ́ ohun Olúwa gbọ́.
1: Ọ̀pá wọ Olúwa o.
0: Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Ẹ gbé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀.
1: Kábí ẹ̀ṣẹ́ Ọlọ́run o.
0: Ẹ yí ìjì yìí dànù.
1: Yẹ́sà.
0: Ìjì ò gbúdọ̀ jà.
1: Yẹ́sà.
0: Ní ilẹ̀ ìjẹ̀ṣà.
1: Yẹ́sà.
0: Ẹ dáwọ́ ìjì dúró.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Ẹ dáwọ́ ìjì dúró.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Mo ké tonto. Gbogbo èèyàn náwó.
1: Ọjà náwó.
0: Ẹni bá lè sàmì.
1: Wá yẹ sà.
0: Ilẹ̀ ìjẹ̀ṣà.
1: Ìjẹ̀ṣà.
0: Ilẹ̀ ọ̀ṣun ṣe.
1: Kábí ẹ̀ṣẹ́ o.
0: Lápapọ̀.
1: Ọ̀ṣun lápapọ̀.
0: Ẹ wọ̀ lọ́lọ́ fíà. Àwọn alágbára kan ní orílẹ̀-èdè yìí
1: ni
0: wọ́n fẹ́ ṣe ètùtù. Wọ́n dẹ̀ nílò ẹ̀jẹ̀ tó pọ̀. Ìmọ̀ndìrí ẹ̀ka. Yorùbí ni kẹta. Rajà lọ́sẹ̀ dọ́bọ̀. Ọgbẹ́ dẹ́rùbí
1: náà.
0: Yorùbí náà ṣe káyìnà.
1: Àdániwáyé o.
0: Wọ́n gbé wọn lúwọ́.
1: Kábíẹ̀sì Ọlọ́run.
0: Olúwa wípé.
1: Yẹ́sà.
0: Ẹ yí ìdọ̀rù.
1: Wá mi jẹ́ sọ.
0: Gbogbo ẹ̀yẹ sàmì.
1: Wọ́n jẹ́ sàmì o.
0: A yí ìdọ̀rù báyìí.
1: Wá mi jẹ́ sọ.
0: A yí ìdọ̀rù báyìí.
1: Wá mi jẹ́ sọ.
0: Ìran bí òní ṣe nílẹ̀ yìí.
1: Amẹ́.
0: Ìran bí òní ṣe nílùú.
1: Amẹ́.
0: Ìran bí òní ṣe nílùú.
1: Amẹ́.
0: Gbogbo Nàìjíríà lápapọ̀.
1: Wọ́n yẹ sọ.
0: Lagos State.
1: Ẹ o.
0: Abuja ni o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Káàkiri Nàìjíríà.
1: Kábíyèsí o.
0: Mo kẹ́lẹ̀.
1: Yẹ sọ.
0: Ìjì dáwọ́dúwọ́.
1: Àmì jẹ́ sọ.
0: Ìjì kú òjijì dáwọ́dúwọ́.
1: Àmì jẹ́ sọ.
0: Ìjì kú election.
1: Orúkọ jẹ́ sọ.
0: Wọ́n fi election bojú ni o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Wọ́n fi ń kẹ́wọ́ ni o.
1: Ẹ o.
0: Ìrọ̀ o.
1: Yẹ sọ.
0: Ẹ sà.
1: Yẹ sọ.
0: Ẹ wà safe.
1: Ẹ.
0: Kí ni mo wí?
1: Ẹ wà safe.
0: Lórúkọ bàbá tọwọ́ tẹ̀mí mọ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wàárí àánú Ọlọ́run.
1: Àmì jẹ́ sọ.
0: Ọ̀gá.
1: Yẹ sọ.
0: Ọ̀gá.
1: Yẹ sọ.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Tọ́jú ọmọ rẹ o.
1: Tọ́jú ọmọ rẹ.
0: Kìlọ̀ fún gbogbo ará ọ̀ṣun.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ọ̀ṣun State.
1: Yẹ sọ.
0: Tọ́jú ọmọ rẹ.
1: Ọlọ́mọ bójú tá mọ́ o.
0: Wọ́n bá dọjọ́ ìdìbò.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Jáde.
1: Jáde o.
0: Lọ dìbò.
1: Yẹ sọ.
0: Fún ẹni tó wù ọ́.
1: Tọkàn rẹ yàn.
0: Tí ọkàn rẹ yàn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Má fojú sàjú ṣe o.
1: Rárá o.
0: Bọ́ bá lọ dìbò torí pọ̀ gba ráìsì.
1: Yẹ sọ.
0: Ẹ o. Àwọn ọmọ rẹ̀ ó jìyà o.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ẹ sà.
1: Kábíyèsí o.
0: Má fi torí ráìsì dìbò.
1: Ẹ o.
0: Tèmi yé mi o.
1: Yẹ sọ.
0: Mo wo nǹkan lórí afẹ́fẹ́.
1: Kábíyèsí o.
0: Ọmọ mi yẹn.
1: Yẹ sọ.
0: Ó sì ń pin ráìsì.
1: Adániwáyé o.
0: Ó ń pin ráìsì.
1: Ẹ.
0: Ó ń pin ráìsì.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Má má tọ́jọ́ la rẹ̀.
0: Mi mọ torí àwọn tó ṣe ń pin.
1: Jésù.
0: Ṣùgbọ́n.
1: Má tọ́jọ́ la.
0: Má ta ọjọ́ la rẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹ sà. Ṣó mọ̀ pé.
1: Yẹ sọ.
0: Ẹni ń pin ráìsì fún ẹ. Ó fẹ́ fi ra ẹ ni.
1: Kábíyèsí o.
0: Wọ́n fẹ́ ra ìdìbò rẹ ni.
1: Yẹ sọ.
0: Ó ra ẹ ni. Ó ti sọ ẹ́ dẹrú.
1: Adániwáyé o.
0: Bó bá wá dépò.
1: Kábíyèsí o.
0: Ṣé yóò rántí ẹ?
1: Jésù.
0: Tó o bá padà pọ̀ fẹ́ lọ gba ráìsì lọ́wọ́ ẹ̀.
1: Yẹ sọ.
0: Tó o bá dépò tán. Ṣé yóò rántí ẹ?
1: Kábíyèsí o.
0: Ṣé yóò fún ọ?
1: Ṣé yóò ṣílẹ̀kùn fún ọ?
0: Àwa gan tá a jẹ́ wòlíì.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí wọ́n ń wá síwájú wa.
1: Yẹ sọ.
0: Kí wọ́n tó dókè. Tán bá débẹ̀ tán.
1: Yẹ sọ.
0: Wọ́n rántí wa
1: mọ́. Wọ́n wẹ̀yìn wo. Kábíyèsí o.
0: Tó clear sọ fún iwọ.
1: Yẹ sọ.
0: Mo torí ìrẹsì dìbò.
1: Yẹ sọ.
0: Dìbò.
1: Ẹ o.
0: Fún ẹni tí.
1: Ẹni tọkọ ẹ yàn.
0: Ọkàn rẹ yàn.
1: Kábíyèsí o.
0: Ti padà sí ilé rẹ.
1: Láyé àti àlàáfíà.
0: Ní ayọ̀.
1: Ẹ o.
0: Àti àlàáfíà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Lórúkọ bàbá tọmọ tèmi mọ́.
1: Yẹ sọ.
0: Oríire ò ní gbẹ̀wọ̀de.
1: Àmì jẹ́ sọ.
0: Lára ẹ̀jẹ̀ tí ó sàn.
1: Orúkọ jẹ́ sọ.
0: Ọmọ rẹ ò ní sí mbẹ̀.
1: Àmì jẹ́ sọ.
0: Tiẹ̀ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Tọkọ rẹ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Táyà rẹ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Mo kéde wípé.
1: Wọ́n yẹ sọ.
0: Ilẹ̀ yìí.
1: Ẹ o.
0: Yóò wà ní àlàáfíà.
1: Àmì jẹ́ sọ.
0: Ìdí ìbò yìí yóò lọ ní àlàáfíà mo pàṣẹ yìí àlàáfíà sínú ìdìbò yìí àlàáfíà àlàáfíà àlàáfíà àlàáfíà àlàáfíà àlàáfíà àlàáfíà.
2: Engineer me.
3: He is giving thanks to God for great things that God has done in the life of his
4: senior brother.
3: And the point of breakthrough.
5: Psychiatric hospital tell what below.
4: Brother, you want to put me pay? Ki ma gbo radio lati January yen na. Emi na wa gba bi ise to ba ti di 4:30. Odo mi si ni lo rin awon parent mi lo wa lo ni opo mo so lo ko temi wa ti mo gbe atopo mo so mo ti mo wa program. So mo wa gba ti mo ba ti ji emi na ma pray. So igba to wa di to di maybe inu osu keta e wa na si pe e lo program ni offer ni OGS. Bi mo se decide lati opo mo so pe ma ti e lo po prophet ti won so yi gan mo ti e fe lo wo gbe eniteni yen je. Mo se wa sofa lati opomoso mo wa sofa nigba ti mo debe program yen ni boy sunday okiki oji to ti po owo lenu mo ni eleyi ma tun ga o ma debe so mo sa
5: debe
4: be ni mo se de free mo sa wa sori oke si oni are molekun fun rara mi nigba ti mo wa de mo so fun mi wi pe to ba di september pe a mu egbon mi lo sibe o ti kuro ne o awon to ba wa lati pata abi to ba wa la kakere bi atawon wa ni bi ti won le jeri oho mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, mommy, nígbà tá a ṣá lọ tẹ̀mí
5: wá. Ìhòòhò ló máa ń rìn.
4: Tàbí ló máa rìn. Tó ṣe pé tí mo bá wá ìlọrin.
5: Kí lẹ sọ.
4: Ó ti bu ọmọ mi kan lọ́yàn rí ní bàbá sọjà.
5: Ok baba soja ni wọn pe ok baba adugbo tẹnu
4: gbogbo bi to ma rin lo ni yẹn mo se ma rin lele so awa wa ni inu osu kẹsan yẹn o jẹ time ti ẹ ṣe
5: canceling
4: wa awọn eyan
5: time yẹn le
4: wa wọn wa sọ fun wa ni ẹnu ọna ẹmi ati baba kan la ba ni ẹnu ọna wọn ni kesi iru kesi yi awọn setu ẹ lọwọlọwọ bayi pe awọn o le jẹ ka wọle
5: emi
4: ati mami ba bu ẹkun pe ta ṣata moto lati ilọrin
5: o tọ ni o
4: fẹ wa mẹni laba lọ taku sita pe a ni pada si ilọrin ṣe bi to ba sa di aarọ oorun ẹ le jẹ ki a wọle sun ba ṣe lọ taku sita ni emi ati mami mi ko si orun ati ọkọ sista mi kan awa mẹrin la mu lọ laba lọ taku sita pe ti wọn ba igba to ba ṣe gbe a wo ori oke yi lọla emi o wa baba oko to jesu wa ọlọ́run tó gbénu bàbá òkòtò jésù ó lè mi wá síbí orí bàbá òkòtò omi orí bàbá òkòtò ẹ̀gbọ́n mi máa gba ìyanu lọlé so nígbà tó dàrọ̀ bí aago mẹ́fà wọ́n jẹ́ ká wọlé nígbà tá a wọlé èmi mọ́mì mi àti ẹni ọkùnrin tá a jọ mú lọ torí pa àwọn obìnrin ò lè ka lábá dé iwájú pẹpẹ kíní kan ni mo kàn sọ mo ní olúwa mo rí mi o pé orí òkè arẹmọ lẹkún o ni wọn pe orí òkè yìí wọn rí àwa náà lẹkún bá a ṣe wá síwájú rẹ ẹrí ni màá fi déwájú òkòtò jésù gẹgẹ bí mo ṣe wí náà nìyẹn àgbàdúrà tán a yí po church nígbà tá a yí po church a ṣe program tán lọ́jọ́ Sunday yẹn a padà wá sẹ́yìn nígbà tá a ṣe program tán owó tó yẹ ká fi tọ́jú ẹ̀ ní mọ́ǹtì yẹn tá a máa lọ fi tọ́jú ẹ̀ psychiatry hospital àwa mú lọ arọ̀rọ̀lọ̀ májẹ̀mú arọ̀rọ̀lọ̀ àánú ara oyin aṣàfihàn gbogbo kan báyẹn la bá kọrí sílé pẹ̀lú iṣẹ́ àtàwọn tuntun pé wàá wá nígbà tá a wá dé gbogbo bá ṣe ń gbàdúrà lọ́jọ́ yẹn tó wá yà mí lẹ́nu ó ní pé àchẹ́ni ẹ̀ mọ ara tí a máa ra àwọn structure tó wà nínú chọ́ọ̀chì ni àwa mẹ́ta tá a tẹ̀lé lọ nìkan là ń gbàdúrà kò gbàdúrà ojoko ṣùgbọ́n ọwọ́ ọlọ́run kan nígbà tá a wá délé tán àwa mú chẹ́ni àwa fi chẹ́ni àwa tì í pa láti inú oṣù kẹjọ ẹ̀sán yẹn a tì í mọ́nú yàrá kan bá a ṣe máa ń lo gọ́ọ̀tì ẹ̀ ní àárọ̀ ọ̀sán alẹ́ tó bá jẹun tán wọn bá sọ diṣẹ́ òróró tó bá jẹun tán a máa fún ní gbogbo òróró yẹn láàárọ̀ àtàbà tó sẹ́ńdà lé lórí tó bá dọ̀sán a fún ní gbogbo òróró yẹn yáǹdì àtàbà tó sẹ́ńdà lé lórí tó bá dalẹ̀ a fún ní gbogbo òróró yẹn yáǹdì àtàbà tó sẹ́ńdà lé lórí kó tó sùn ẹ̀yin èèyàn nígbà tí ó fi di December ìyanu ṣẹlẹ̀ gbogbo kan normal padà ni ó normal nígbà tí bàbá wa sọ pé ká tàbá náà ti tán ní kápẹ̀ àdúrà méje pé ọjọ́ títún yẹ 2025 yẹn bá parí pé ká lọ gbẹ ilẹ̀ pé ká lọ rí mọ mo ṣe àkọ́ mo lọ rí mọ ọjọ́ rọ̀ ní ọjọ́ àwọn mẹ́ni ha wọn ní mi ti sọ pé táwọn bá gbàdúrà tọ́jọ́ bá ti lè rọ̀ àdúrà ti gbà ayọ̀ mi kú pé àdúrà gbà ní ọjọ́ yẹn mo ṣe àṣe di January 1 lábá tún ẹ̀gbọ́n mi sílẹ̀ àwọn èèyàn bá ṣe ẹ mọ̀ pẹ́ lẹ́yìn ẹ mọ̀ wò bóyá yóò lọ bóyá kò lọ ẹ̀gbọ́n mi lọ ó padà wálé láti ọjọ́ yẹn ẹni tó ti sun oríta tó ti sun ọjà káàkiri for good 20 years ẹ̀gbọ́n mi wálé kò sí wàhálà láti gbà yẹn òmìnira dé àdéwájú bàbá òkòtò ṣùgbọ́n adé orí òkè sí ó ní àdéhùn lẹ́kún ó ní àwọn náà lẹ́kún ẹ̀gbọ́n mi jẹ́
2: hallelujah.
5: Thank you, Lord. For so can call you hallelujah.
2: Hallelujah.
5: Sorry, Louis Lori.
2: Bani Lori,
5: ojo Tuesday.
2: Bani o.
5: Olúwa wípé.
2: Bani sa.
5: Aṣọ tó wọn Tuesday.
2: Tó wọn ní Tuesday yẹn.
5: Lo gbúdọ̀ wọ̀.
2: Ẹ o.
5: Kí wọ́n fi parí ìpàdé.
2: Yes.
5: Mo ní kí ló dé.
2: Yes.
5: Gbogbo ẹ̀dá tó sọ pé.
2: Oh yes sir.
5: Òun ò ní jẹ́ kí ayé rẹ̀ ó yí padà.
2: Kábíyè sọ Ọlọ́run.
5: Ẹni tó sọ wípé.
2: Yes sir.
5: Ó ní àbákú laṣọ ewúrẹ́.
2: Ayérayé o.
5: Ó ní àfi tó ń bá bàdé ibojì.
2: Ọlọ́run Ọlájídé.
5: Alágbára tó lọ wọ́n sì ọdẹ bojì.
2: Orúkọ Jésù.
5: Lẹ́yìn ìpàdé yìí o.
2: Orúkọ Jésù.
5: Àṣeyọrí rẹ̀ máa palẹ́kùn.
2: Wá mi Jésù. Kábíyèsí Ọlọ́run o.
5: Gbogbo orí tó wọ ìpàdé yìí.
2: Ó yẹ sà.
5: Ní ọjọ́ Tuesday.
2: Lọ́jọ́ Tuesday.
5: Olúwa wípé.
2: Bẹ́ẹ̀ni sà.
5: Aṣọ tó wọ Tuesday.
2: Tó wọ ní Tuesday yẹn.
5: Lo gbúdọ̀ wọ.
2: Ẹ o.
5: Ní Thursday.
2: Ó ní kò wọ Thursday o.
5: Mo ti ń gbọ́ mi.
2: Bẹ́ẹ̀ni sà.
5: Láàárọ̀.
2: Àárọ̀ Thursday.
5: Ọjọ́ Thursday.
2: Bẹ́ẹ̀ni o.
5: Bó o bá wọ ìpàdé yìí Tuesday.
2: Bẹ́ẹ̀ni sà.
5: Àbí o wá bí ní Tuesday.
2: Yẹ sà.
5: O wá pàdé ní Tuesday.
2: Ẹ o.
5: Ṣùgbọ́n.
2: Kábíyèsí o.
5: Òun ti aṣọ tó wọ jáde.
2: Yẹ sà.
5: Lọ́jọ́ Tuesday.
2: Lọ́jọ́ Tuesday.
5: Òun ni kò wọ.
2: Máa wọ bọ́.
5: Ní ọjọ́ Thursday.
2: Ní Thursday.
6: yìí ni o.
7: Àdìtú àṣírí wòlíì kan ni.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Màá sọ ìdìdí rẹ̀ fún ọ.
6: Ó yẹ sọ.
7: Ẹ máa kọ́.
6: Ọjọ́ gbàdúrà.
7: Sọ ti ṣetán.
6: Ó ṣetán.
7: Ẹ̀yin agbára ilé wa tẹ́ dì mí mú.
6: Ẹ̀yin agbára ilé wa tẹ́ dì mí mú.
7: Tẹ́ni mi ò ní yí ayé mi padà.
6: Tẹ́ni mi ò ní yí ayé mi padà.
7: Tẹ́ni ayé mi ò ní yí padà.
6: Tẹ́ni ayé mi ò ní yí padà.
7: Tẹ́ni mi iṣẹ́ mi ò ní yí padà.
6: Tẹ́ni iṣẹ́ mi ò ní yí padà.
7: Kí gbèsè sọ pé ẹ̀lànà.
6: Ẹ̀lànà.
7: Ní stadium.
6: Stadium.
7: Thursday tó ń gbọ́ yìí.
6: Ní Thursday tó ń gbọ́ yìí ni o.
7: Thursday tó ń gbọ́
6: yìí. Dídá dídá dídá dídá.
7: Máa bọ̀.
6: Ọjọ́ máa bọ̀.
7: Lágo méje.
6: Méje.
7: Òru ọjọ́ Friday.
6: Friday.
7: Òru.
6: Òru.
7: Friday.
6: Friday ni o.
7: Ẹ múra o.
6: Àdìdá.
7: Lágo méje àárọ̀.
6: Méje àárọ̀ ni.
7: Ẹja tètè pàdé.
6: Ó yẹsà.
7: Ní òru.
6: Òru ni o.
7: Lágo méje.
6: Méje àárọ̀.
7: Ago.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Méje àárọ̀.
6: Méje àárọ̀.
7: Mọ̀kadà.
6: Ẹ̀sà.
7: Gbogbo ìlú Èkó.
6: Èkó.
7: Sango ọ̀tà.
6: Sango ọ̀tà.
7: Sango ọ̀tà.
6: Sango ọ̀tà.
7: Ọ̀tọ́ndé.
6: Sande.
7: Ọjọ́ Sande.
6: Ọjọ́ Sande.
7: Ọjọ́ Sande.
6: Ọjọ́ Sande.
7: Mo ti sọ wípé.
6: Bẹ́ẹ̀ni sà.
7: Mo ti yan àwọn protocols.
6: Yẹ́sà.
7: Àwọn welfare department.
6: Ẹ̀ẹ́o.
7: Àwọn protocol.
6: Yẹ́sà.
7: Mo ti yan wọn.
6: Kábíyèsí o.
7: Tí wọ́n máa wà ní in charge.
6: Jọ́ọ̀sì.
7: Bí wọ́n ṣe máa select.
6: Ó yẹ̀sà.
7: Àwọn ènìyàn.
6: Ayérayé o.
7: Ìwọ tó ní ọjà.
6: Bẹ́ẹ̀ni o.
7: Tí ọjà rẹ.
6: Yẹ́sà.
7: Tó ti wọnú gbèsè tó le.
6: Kábíyèsí o.
7: Tí nǹkan ti dojúrú.
6: Yẹ́sà.
7: Máa bọ̀.
6: Ó jẹ́ máa bọ̀.
7: A kọ̀kọ́ fi ẹ̀mí darí fún ẹ.
6: Yẹ́sà.
7: Tí a bá kọ́kọ́ ṣẹ́ ogun.
6: Ẹ̀ẹ́o.
7: Tó da ta kọ́kọ́ rú.
6: Yẹ́sà.
7: A ṣe wá tú support yẹ.
6: Kábíyèsí Ọlọ́run.
7: Ṣùgbọ́n.
6: Yẹ́sà.
7: Tá a bá kọ́kọ́ ṣẹ́ ogun yẹn.
6: Yẹ́sà.
7: Wọ́n bá fún ẹni million.
6: Adániwáyé o.
7: Wọ́n á tún bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́.
6: Kábíyèsí Ọlọ́run.
7: A ti ẹ̀ wá fún ọ million.
6: Yes sir.
7: Ìwọ̀nba kékèké.
6: Ẹ́ẹ̀.
7: La fẹ́ fi sínú envelope.
6: Oh yes.
7: La fẹ́ pin ní ọjọ́ Sunday.
6: Yes sir.
7: Ìbàjẹ́ wọn kọbọ.
6: Ẹ́ẹ̀o.
7: Ìbàjẹ́ tún kọbọ.
6: Ẹ́ẹ̀o.
7: Ìbàjẹ́ wọn kọbọ.
6: Ẹ́ẹ̀o.
7: La fi sínú envelope.
6: Yes sir.
7: Ta pin lọ́jọ́ Sunday.
6: Kábíyèsí o.
7: Ẹ́ẹ̀sà.
6: Sà.
7: Ẹ́ẹ̀sùmà.
6: Yes sir.
7: Ẹ̀rí ìyá àná yẹn.
6: Yes sir.
7: Ó fi yé mi pé.
6: Bẹ́ẹ̀ni o.
7: Kò sówó tí ò lè láyọ̀.
6: Oh yes sir.
7: Tí ó bá mọ tó ń ṣe.
6: Bẹ́ẹ̀ni.
7: Ẹlòmíà ni mo ti dàgbà ju ẹni tó lè máa kiri lọ.
6: Káì.
7: Mo ti dàgbà ju ẹni tó lè bẹ̀rẹ̀ pẹ̀lú business kékeré.
6: Jọ́ọ̀sì.
7: Ẹ̀sà.
6: Yẹ́sà.
7: O lè bẹ̀rẹ̀ pẹ̀lú kan o.
6: Bẹ́ẹ̀ni.
7: Ìyá kan wà.
6: Yẹ́sà.
7: 3,000 ni mo fún.
6: Ẹ́ẹ̀o.
7: Bí ọwọ́ ta ló kọ́kọ́ lọ rà.
6: Yẹ́sà.
7: Nígbò yá.
6: Yẹ́sà.
7: Èrè rẹ̀ pọ̀.
6: Ayérayé o.
7: Bẹ́ẹ̀ sì ni ta mí nírà.
6: Jọ́ọ̀sì.
7: Mo sọ tẹ́lẹ̀.
6: Orúkọ Jọ́ọ̀sì.
7: Ìjì òní wọlé yìí o.
6: Àmì Jọ́ọ̀sì.
7: Sango ọ̀tà.
6: Sango ọ̀tà.
7: Ẹ̀rí wípé.
6: Ẹ́ẹ̀o.
7: Ẹ jẹ́ tètè pàdé lágo mẹ́ta.
6: Bẹ́ẹ̀ni sà.
7: A máa ṣe deliverance.
6: Ó yẹ̀sà.
7: Láti aago bíi mẹ́ta.
6: Bẹ́ẹ̀ni o.
7: Sí mẹ́rin.
6: Yẹ̀sà.
7: Kájọ́ wọn máa select.
6: Ẹ́ẹ̀o.
7: Àwọn ta fẹ́ select.
6: Yẹ̀sà.
7: Lórúkọ Jésù.
6: Àmì o.
7: Yóò dára fún yín.
6: Àmì.
7: Ní Sango ọ̀tà.
6: Ní Sango.
7: Mau ìfẹsẹ̀.
6: Mau ìfẹsẹ̀ ta ni o.
7: Pati dábẹ́ bíríjì
6: sọ. Ó yẹ̀sà.
7: Sọ pé òun lọ Mau ìfẹsẹ̀ center.
6: Yẹ̀sà.
7: Lọ́dọ̀ wòlíì òkú tó Jésù.
6: Àbí ẹsẹ̀ lọ́rùn.
7: Lágo mẹ́ta.
6: Mẹ́ta
7: sọ́dí o. Mo jíṣẹ́ o.
6: Ó yẹ̀sà.
7: Gbogbo ẹni fọsọ́kẹ sàmì.
6: Bẹ́ẹ̀ni o.
7: Ìjì.
6: Yẹ̀sà.
7: Adákápá ni.
6: Orúkọ Jésù.
7: Òní wọlé rẹ o.
6: Àá

0: Ó sì gbọ́ nǹkan kan níbi tó jókòó sí yẹn tó lè ṣeéṣe náà. Kéèyàn kan jókòó lẹ̀ kó sì tún dìde padà. Kó ṣe báyìí. Kó tún wá jókòó padà. Kí lọ fẹ́ kó ṣe fún ọmọ mọ́. Over 5 million debt. Council. Wọ́n láwọn san gbogbo ẹ̀. Wọ́n tún wá ra mọ́tò tuntun. Ẹgbà owó.
1: Lọ́nà sí ìlérò lọ́lọ́run.
0: Ṣé mọ́tò yín rè? Ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn. Wọ́n tún ṣe gáràjì gan fún. Iwájú ìtalẹ̀dọ́gbọ̀n ṣe é sí. Lọ́nà tẹ́ẹ̀lì.
1: Lọ́nà sí ìlérò rárá. Nítorí nígbà tí wọ́n gbọ́ prógámù yìí láàárọ̀ ẹ̀ tó jẹ́ bàbá mẹ́wọ̀n ni prógámù wo lọ ń gbọ́. Bèmí ni mo ohun tí mò ń rí nínú prógámù sí ń gbọ́ lójú.
0: Ilẹ̀ ń ta gan.
1: Mo ń ra mo ń ta èlùbọ́, mo sì ń ra kóró kajú.
0: Èlùbọ́ àti àpò kóró kaṣú. Ṣé náà lẹ́bi ra mọ́tò?
1: Ní tọ́lọ́run fi ṣe fún mi.
0: Ná owó ẹ̀ báyìí. Wàá la ọ̀fun sí àmì ni kí ṣe owó ẹ̀ ó tu ọjẹ. Mọ̀mọ́ yìí, ẹ ra tirẹ́là.

0: orí òkè arúgbó ọjà ọ̀sẹ̀ tó fẹ́ sọ gbogbo òṣèṣẹ́ ní ṣíṣe láfọjọ́ Friday 4 September 2026 impossibility to possibility ọ̀gùn tó ti ń gbé kiri lọ́jà tó pẹ́ tí wọ́n sọ fún ọpẹ́ ọ̀sọ̀rẹ̀ tínú lórí ẹ̀ gbogbo ẹ̀yin tó ń pòǹgbẹ́ ògè ẹ máa bọ̀ àṣẹ fẹ́ gbé yín lórí sókè o nípasẹ̀ bí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì peter adékúnlé adégbèyíká bàbá orí òkè arúgbó ọjà yóò máa sọ tẹ́lẹ̀ wákàtí wákàtí nínú àná ọmọ jò látọjọ́ Friday 4 this Sunday 6 September 2026 láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun àpọ̀mù junction ni ẹ máa bọ̀ ní kiri along ìbàdàn expressway arúgbó ọjà plus city lẹ́ndìn yẹn ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú bí wọn náà bá lè wà ńbẹ̀.
1: Ẹ jẹ́ olúwa sí mi lójú ṣé mo lè máa sọ̀rọ̀ láàbí ká dákẹ́ ná. Olúwa sí mi lójú olúwa lẹ́nu kí wọ́n mi kó jáde àwọn mú mi rí odidi géńdé ọmọ tí ìyá àjẹ́ kan ló fẹ́ pamẹ́ lọ́wọ́. Now ọ̀dẹ̀ máa pa ọmọ yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ sátidé tó ń bọ̀. Mo béèrè lọ́wọ́ olúwa mo ní ta lẹni yẹn tí màá fi lè dàmọ̀ ta ló fẹ́ pa ọmọ yẹn láàrin wa. Olúwa ní ìyá onífùfú ta ní ìyá onífùfú. Olúwa ní obìnrin tí òun sọ pẹlẹbẹ ni o kì í ṣe ìwọ ọmọ lọ pẹlẹbẹ ni. Mama fùfú ẹ kọ.
2: Mi n ta fùfú wọn mo ti fi ilẹ̀.
1: Ìwọ kọ́ ló wá ń bá wí. Ṣé yóò fùfú ni ọ́?
2: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni sà.
1: Ìwọ ni mo rínú ẹ̀mí. Ìwọ re ọmọ ẹ̀dà.
2: Ọwọ́ àlé.
1: Wọ́n ti fẹ́ parí ọmọ yìí.
2: Olúwa sàánú fún mi.
1: Àjẹ́ burúkú yìí ló ló fẹ́ pa ẹ́ lọ́mọ.
2: Olúwa sàánú fún mi.
1: Màá pè fún yín ẹ tàka kú sínú gbọ́mbẹ̀ yẹn ẹ tàka kú yẹn dànù káì wo bí ikú ṣe ń ré wo bí ikú ṣe ń ré somebody hallelujah me o ní sọ̀fọ̀ lórí ọmọ.
2: Àmì lórúkọ Jésù.
1: Olúwa ìwọ ló fi hàn mí o àwọn kan dẹ̀ jáde oní kì í sáwọn ó lẹ́ni yìí ni ó yá bá ń gba ikú tó wà lórí ọmọ ẹ̀ bá mi jù sórí ọ̀tá rẹ̀ kí ọ̀tá rẹ̀ kó forí ara ẹ̀ gbé káì akọ́pẹ̀ ìwọ kì yóò kú bí kò ṣe yíye kó lè máa ròyìn ṣe olúwa lórí alàyè tí mádàmù yẹn tó bá ti dìde kẹjẹ ń gbọ́ torú ó máa ṣe nǹkan kan sí gbogbo yẹn tí ọwọ́ ẹ̀ méjèèjì tí ọwọ́ ẹ̀ méjèèjì. Inú mi dùn lórí ọmọ tó ń gbá bọ̀ ó ń play Bosby ṣé kò sọ̀yún lára ẹ̀ nàró jẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́mẹta wọ́n ikú ọmọ ti jábọ́ máa lọ. Lórí ọmọ tó ń play ball bó ṣe ń play ball wọn jó rọ́nà àbáyọ ẹnìkan tó bá dẹ̀ ń play ball tó bá rọ́nà àbáyọ ìran rè ò lè tòṣì mọ́ bọ̀ wọn jó rọ́nà àbáyọ. Wọ́n á like ọlọ́run ọjọ́ tí ó wá mo gbọ́ wọlé pé kí ogun tó ń jàṣẹ́ dẹ̀ mẹ́sẹ́jì mi níjẹta báyìí dáde àwọn ti lọ play ball fún bí qualify kiní tán máa ń wọ ẹni tán fẹ́ mú ibi tán ti ń play lọ́wọ́ tíìmù wọn ló wá win tíìmù wọn ló win unwin by 1-0 ẹ pé ta logo òun gangan logo ọni tí mo gbọ́ wọlé ìyá rẹ̀ ló pè wá o pé wá bá wòlíì mi gbogbo bó ṣe ń dààmú kiri ọmọ yẹn dẹ̀ wálé láti orílẹ̀-èdè ìsìnkínà pé denmark ó dẹ̀ wá láti asáde country kémi gbọ́wọ́ lóhun mo sì gbọ́wọ́ lé òun ló dẹ̀ go báyìí ẹ̀yin mélòó lẹ fẹ́ make ẹ̀ sọ pé mo fẹ́ make ẹ̀ sọmọ rẹ máa make ẹ̀ ẹ pé ojú rere lẹ́ẹ̀mẹta

0: ogun ose abori e.
1: How will the battle overcome you?
0: So o lenu ni.
1: Don't you have mouth?
0: Iji o se wa gbe Olorun.
1: Why would the storm take you away?
0: O le kenwaju Olorun.
1: Why can't you shout before God?
0: Omo ti ese le ma ku lododun.
1: Why will your child be dying every year?
0: Iwo le pariwo ni.
1: Can't you shout?
0: E ma waste mi omo mi.
1: Don't waste my children anymore.
0: E ma waste ogo mi.
1: Don't waste my glory.
0: O need there.
1: You need it.
0: Adura je adura lo.
1: Prayer supersede prayer.
0: Iwere were te ngba ladura ye.
1: All this prayer that you are praying.
0: O le peke to ri down.
1: You may tarry before you see answer. You pray some extent. You turn your clothes to the other side.
0: Your
1: enemy patient with you in your problem. Your enemy keep attacking you forcefully.
2: Ìlọrin àgbẹ̀ Ọlọ́run ga fún iṣẹ́ àkànṣe ìyanojú korojú tí Olúwa ń ṣe lárúgbó ọjọ́ ní gbogbo Friday ọ̀sọ̀ọ̀sẹ̀. Lónìí ni òní olónìí ni ìpàdé náà. Dìde bó ṣe ń gbọ́ mi yẹn lónìí kò sì máa bọ̀. Ìran jáde gbogbo èèyàn. Ẹ lọ wá aṣẹ́ bíi básíkẹ́ẹ̀tì tán fi máa ń ṣe ráìsì báyìí. Ẹ ti máa ṣe yẹn. Ẹ wà lọ gẹ́ẹ̀tì èso oríṣiríṣi sínú ẹ̀ lẹ́bàá máa gbé bọ̀. Yóò ní agbára á dàbí ọjà bàṣá níbi tí gbogbo èèyàn ti wá na ọjà ògo láyé yìí máa gbé èso ti ẹ bọ̀. Èso kí ló túmọ̀ sí láyé ẹ̀dá? Ògo ayé rẹ lè so rẹ. Nọmba 2 ìbùkún rẹ lè so rẹ. Nọmba 3 àyànmọ́ rẹ àti ìrẹsẹ́ rẹ lùín èso rẹ. Àti pé àwọn ọmọ rẹ òun tún ni èso rẹ. Ẹni tó nígi tó ní gbogbo ẹ̀ tó bá ti ṣèso irú igi bẹ́ẹ̀ ó yà gan. Ẹ̀yin mélòó náà ní gbèsò lọ́wọ́ yín? Ẹ̀yin mélòó láyé òní bèsò yín jẹ́? Ẹ̀yin mélòó lèso yín òní sọnù? Ẹ mọ̀ wò ẹgẹ́ tí a ṣẹ́ yẹn tó fi ń wàrá ìsìn yẹn bíi basket kékeré kì í sapẹ̀rẹ̀ o. Ẹ wá wá oríṣi èso tágbára yín bá ká ẹ rà sínú ẹ̀ mọ́ gbébọ̀. A pàdé ní Friday ọ̀sẹ̀ yìí lárúgbó ọjọ́ yóò ti kanra wọn nínú ẹ̀mí. Tá a bá ti pray sí mo fi Ọlọ́run bẹ̀yìn tẹ́ ẹ bá ti délé wàá lọ jẹ́ gbogbo èso tó wà nínú ẹ̀ ni. Kò sí ẹni tó gbọ́dọ̀ gbà nínú ògo rẹ mọ́. O ò ní ṣiṣẹ́ forí olórí jẹ láti ṣẹ́ bí erin jíjẹ ìlérí ó dópin lórí ayé rẹ. Bọ́ọ̀sì rìnrìn wàá ló ń lọ sí Kílàńkó Junction tó wà ní side of a garage. Kílàńkó yẹn ló ti béèrè pé chọ́ọ̀tì arúgbó ọjọ́ ló ń lọ ọ̀kadà tàbí mọ́rúwá tó wà ń bẹ̀ wọ́n á júwe. A pàdé àárọ̀ Friday aago mẹ́jọ àárọ̀ a dẹ̀ gbé wọ aago kààbọ̀ ìyẹn ní àárọ̀ Friday. Ẹ wo ṣe rí iṣẹ́ ìyanu tó máa ṣẹlẹ̀ nítọ̀sẹ̀ yìí. A ní agbára ju tọ̀sẹ̀ tó lọ lọ torí pé deliverance yóò wà, ọ̀nà àbáyọ yóò wà, ìtọ́ni yóò wà tó ń pè ní ìran. Bógun ṣe wọlé àti bí ó ṣe jáde ẹ sáà mọ dunnú kalẹ̀. Ó di Friday àárọ̀ ni o. Chọ́ọ̀tì arúgbó ọjọ́ ní Kílàńkó Junction ìyẹn ní Ọ̀fà garage. Nílọrin gbogbo ènìyàn ẹ máa bọ̀ láàárọ̀.

pàdé nù pàdé ìwọ náà rí pé wọ́n ẹ̀rí kan ìyanu ojúkọrọjú fọ́n nọmbà mi lélẹ̀ 0703360 5654.

right ni o gede jise la roto ni sa pa bi ajisa pa to se ble bi ko o ju be ma gboju owo jise me ngwe lori ogbogbo ti won ba tu ti won ba tu so la gbe daraya la tori le je wa Nigeria iti de gbogbo koro kondu ile adule wa Africa ati ni le enyolo lu fachosi oblu gimato ye lo wata wa ye ori titu banyishe ikolaba weru eru town council ten bikiri awere yo toke yo toka ti meru olodori ti meru repo ikolara weru na ori ti ba ye se o ti lo kuro ninu iko agbe bolu chozi o ti lo sinu iko agbe bolu ni napoli napoli eyan lori le de italy ninu idije siria ta ni agbe bolu ti mo nsoro re eni omo odun medogba 25 years of age omo bibi orile de france ni to je agbe bolu lowo eyin center back gagaga eyun be no bada shile lo wa ta wa ye e mo je zoro yi o ti bale sori le de italy la ti lo jaye wara re ninu iko agbe bolu napoli lori adun alayalo leyin ti jesi be won ti gba wi pe ki iko agbe bolu napoli iko agbe bolu napoli ke won so million meji o le owo mefa pon 2.6 million pounds niyan gege bi owo ayalo ni o lori agbe bolu ye pelu sisa fi ko owo eyan adon fi to je egberun lona egberin ati adota pon 850,000 pounds pelu adon anfani pe Napoli won gbodo ra agbe bolu ye patapata porongodo to ba di summer transfer eti nbo lona lodun ti nbo niyan pelu iye owo to je milionu lona metalelogun o le owo kan pon 23.1 million pounds ta ba wa nsoro nipa agba bolu yi beno bada shile odun 2023 nenu osu kini ojo karun o lo darapo mo ipa agba bolu Chelsea latinu ipa agba bolu Monaco eyan lorile de France pẹ̀lú iye owó tó jẹ mílíọ̀nù méjìlélọ́gbọ̀n ó lé owó méje pọ́n 32.7 million pounds lórí àdéhùn ọdún méjì àtààbọ̀ ṣe fẹ́ gbọ́ látọjọ́ kẹẹ̀dógún oṣù kínní ọdún 2023 náà tó ti bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù fún Chelsea ìgbà méjìlélógójì 42 times ló ti gbá bọ́ọ̀lù fún Chelsea o nínú ìdíje líìgì eyan premier league o gba bọọlu ẹyọkan dondo wọnú àwọn o lẹmi onírànlọwọ ẹyọkan o gba yellow card márùn o ní clean sheet méje ju gbogbo rẹ lọ Chelsea wọn ṣòwò pàdánù lórí agbábọọlu yìí ni kódà wọn àjèrè kankan lórí rẹ àmọdébọ ṣùgbọn ẹrọ agbábọọlu tá à ń sọ yìí ó láǹfààní láti gba dèbè ẹyẹ UEFA conference league tí mo FIFA club world cup èèyàn fún ikọ̀ agbábọọlu ti Chelsea ẹ̀yìn ti Chelsea ìkọjá tún ti kúrò nínú ẹrù ọ̀ràn tẹ́ ń dìkiri àjàgà yìí kan ti tún bọ́ àjàgà ti bọ́ lọ́rùn yín ó dẹ lórí ọ̀rọ̀ Chelsea yìí ẹ jẹ́ kíra wa nà pé akójúmọ́ akójú làǹtúrọ̀ mọ́dù tó dẹ̀wà láyè káyè níbikíbi tẹ́kẹ́dẹ́ ti lẹ́ǹfààní láti tún máa tẹ́tí sí ẹ̀kanì tó dúrókókóróko kakaraka yóò ga tán tẹ ń bẹ lókè tètè tábìlì sẹ́ńblì bí kọ ìbínú ti lè gbójú lọ́wọ́ yàtọ̀ sí gèje ilé iṣẹ́ àjá rabuka yàtọ̀ sáwọn àkúfì ìròyìn tẹ ń bí gangan ló ti lè gbọ́ làgbọ́sọ̀ láti diamond fm gangan nìyẹn o òye onílé mo kíyín kí n tó wọlé nìyẹn aago alájọ́ òṣùpá mi bóde fọlọ́run ọba òye ló kọ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàábè mi gbogbo àwọn eléwìrì
ti ju lapa bi ati lapa ton te bi lo nfani lati ma ri mi gbori mi wo ka kiri tubutu ro le agbalaye e mo gbogbo awon tin be labe monitoring spirit o gogogo ni mo fi nkiyin we pa ko ojo ma o awon ma ojo mi ti ma won sabe me te won duro kokoro ko duro kakaraka ti wa gata bere la to do number 1 cha lapa bi agbara to je gbogbo bribe ka se le me te ba mi mo si no special apostle wo tu yi mo ri lapa be mi gbogbo e ba mi won ma battalion eyan kan jojo bi population china gbogbo won lajo ma se toto ni to ma bi dun ti gbogbo ma fi kosi oye wa

poka poka ke ni won wi ki ni won so lodo ti yin mo bo yin ti ide o gbe yin ti ma se sako ba ko ba lele ma ke keri ojo oluko ni yin o na kede ti soro kan lede ki lo wi ki lo so gbogbe gbogbe o ba di leta mo ma lefani lati gbe yin debe o je papa ejo gogo mo bere la tori le de wa nigeria la tari gbogbo le wa gogogo ni yo mo gbe ra mo gbe body e la body male o di ni dije gbakuta league tori le de wa nigeria niyan npf dije royin mo we pe to ba di ojo keji di logbon o ju to lefani lati ma benu re yi sai gba bọlu tutun todun 2026-2027 yo kede lafani lati ma gbinaya ka kiri tubuturu orilẹ̀-èdè wa nàìjíríà nìyẹn o gẹ́gẹ́ bí ìròyìn kan ṣe wá jọ mi lọ́wọ́ ajá àbalẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́ ọmọ àyá mi jẹ́ iná gẹ̀gẹ̀ ọ̀rọ̀ sí eléti pé àjọ npf wọ́n ti jẹ́kọ́ di mímọ̀ wọ́n ní wọ́n ti tọwọ́ bọ̀ àdéhùn kan pẹ̀lú ilé iṣẹ́ kan nìyẹn ìyẹn murphy b murphy ben international lórí àti pé kì í gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì ọgbọ́n òkúta tilẹ̀ wa nàìjíríà kí wọ́n lè láǹfààní láti máa rí gbogbo àwọn àfẹsẹ̀wọ̀sẹ̀ gbogbo kí wọ́n lè láǹfààní láti máa rí wo ìyẹn gba tí ojú òpó youtube nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́kọ́ di mímọ̀ látọ̀dọ̀ alága káàfà tàmálà àjọ npf wọ́n ní wọ́n tọwọ́ bọ̀ àdéhùn ẹ̀yẹn pẹ̀lú iléeṣẹ́ murphy ben international yìí lórí pẹ́kìrè gbogbo ẹ̀yìn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì ọgbọ̀n òkúta tilẹ̀ nàìjíríà a lè tẹ ẹyin lọ́rùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye olóńlọ káàkiri wí pé wọn sábà wà àǹfààní láti rí àwọn àfẹsẹ̀wọ̀sẹ̀ wo ẹ̀yẹn gba tójú òpó ayélujára wọn ní sódì abọ lọ́wọ́ tá a wà yìí àti tọwọ́ bọ̀ àdán pẹ̀lú iléeṣẹ́ yẹn láti pé tẹ́lẹ̀ máa rí wò ní kọ̀ọ̀kọ́ ìjẹjẹ láwọn bí ẹjẹ ní aṣẹ́gun báyìí àwọn náà yóò máa láǹfààní láti wo bọ́ọ̀lù ilé tó jẹ́ ti kwara united níbikíbi tí wọ́n bá ti lè gba èèyàn lórílẹ̀-èdè wa nàìjíríà yálà lókè ìta àbí níta lè bàbá wọn gẹ́gẹ́ bí ìròyìn ṣe jáde lápá abẹ yẹn tó tómi lọ́wọ́lọ́wọ́ kalàgà sí kalẹ̀ ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta kì í ṣàkúfì ìròyìn ó dẹ pé pàápàá mo gbé bọ́dì kúrò lápá abẹ yẹn ó dínú ìpè gbé bọ́ọ̀lù kwara united nítorí pé lọ́wọ́ tá a wà yìí tẹ́ ẹ bá ń sọ wípé kwara united wọ́n ń jó ń blé bí wọ́n ṣe ń gàsọ lọ ni wọ́n ń láǹfààní láti gàsọ bọ̀ pàápàá jùlọ nínú fẹsẹ̀wọ̀nsẹ̀ ìdíje amára gbóná.

èyàn lórílẹ̀dè Algeria. Ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan. Èyàn lórílẹ̀dè Ethiopia. Èyàn wòlíì Etaja Nacha. Wòlíì Etaja Nacha FC. Onú ni pé lọ láǹfààní láti darapọ̀ mọ́. Ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rẹ́ kẹnẹwé lórí àdéhùn. Ilé tí ìrọ̀wọ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà náà tó tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ yẹn lórílẹ̀dè Ethiopia. Kò jáde àmọ́débọ̀ ṣùgbọ́n mo ní ń gbé sí yín létí ni lóní fẹ́rẹ́ńjógi. Ó yẹ mo gbé bọ́dì kúrò lápá abẹ yẹn lópin ọ̀sẹ̀ yìí. Ṣèké mọ́tọ̀yìn ìdíje líìgì ẹlípele kẹta tó jẹ́ tàwọn obìnrin lórílẹ̀dè wa Nàìjíríà yóò láǹfààní láti máa gbéra sọ. Èèyàn nílùú Aba ní ìpínlẹ̀ Abia gangan nìyẹn. Ẹ bá gbàgbé gẹ́gẹ́ bó ṣe kàn wá gbọ̀gbọ̀gbọ̀n ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Kwara United Queen láti ìpínlẹ̀ ti alápá bí àwọn náà yóò máa láǹfààní láti kópa. Èèyàn nínú ìdíje yẹn nítorí pé láàrin ọjọ́ kàdógún ọjọ́ kẹẹ̀dógún sí ọjọ́ kejì kẹtàlélógún oṣù tá láǹfààní láti máa bẹnu rẹ̀ yìí ó gẹ́gẹ́gẹ́ ní ìdíje líìgì líìgì onípele kẹta tó jẹ́ tàwọn obìnrin èèyàn nílẹ̀ wa Nàìjíríà tá a mọ̀ sí NWFLHY tí ó láǹfààní.

pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Solo Wonder Bills láti ìpínlẹ̀ Akwa Ibom Famous Funky Blazer láti ìpínlẹ̀ Edo Gogogo nìyẹn nínú sọ̀rí bí C2E Sport Academy láti ìpínlẹ̀ Abia àwọn ní bẹ̀bẹ̀ Bayelsa Princess ìyẹn láti ìpínlẹ̀ Bayelsa Lakeside Queen láti ìpínlẹ̀ Ogun nínú pẹ̀ntì Group C Oni Mag FC láti ìpínlẹ̀ Ondo Uba Calabas láti ìpínlẹ̀ Abia NAF Queen látolúlu lẹ́wà Abuja nínú sọ̀rí ìdí Plate United Queen láti ìpínlẹ̀ Plateau Obasa Obasa Football Academy láti ìpínlẹ̀ Èkó Bakana Horse Clan FC láti ìpínlẹ̀ Rivers gangan nìyẹn ẹjá tún lọ máa fàdúrà Kama Viti ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Queen lẹ́yìn pé kí wọ́n gà sọ lọ kí wọ́n gà sọ bọ̀ orí jẹ́ kan lọ nínú re kí wọ́n láǹfààní láti padà rí nìyẹn o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ media office àwọn. Ìyẹn Michael Odetunde tọ́pẹ́ èèyàn mọ̀ sí Odespo kàlàyé ṣe gbọ́rọ̀ yẹn sí mi létí ó lè mí láǹfààní láti jáyé tèmi lónìí fẹ́rẹ́ ń jogí o ìyá fẹ́rẹ́ gẹ̀gẹ̀ mo ti ń gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ̀ yẹn ó dandan ra wa gbé bọ́ọ̀lù atamọ́ta sí ọmọ ilẹ̀ wa nàìjíríà tó lù lọ pa roko dáre ọmọ yẹn ti jẹ́ bọ́ọ̀dì mímọ̀ ìpinnu òun àfojúsùn tó ní nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ayers ayers amsterdam èèyàn lórílẹ̀‐èdè netherlands tó ṣẹ̀lá láǹfààní láti lọ darapọ̀ mọ́ ó ní kí n má parọ́ kí n má ṣèkì lórí pé kí n máa mi àwọ̀ pọ̀ọ̀pọ̀ èèyàn gangan ni àfojúsùn eléètò ni o gẹ́gẹ́ bí ìrànwọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù ọmọ ilẹ̀ wa nàìjíríà náà bó ṣe ń jẹ́ kó di mímọ̀ ó ní lọ́wọ́ tá a wáyé ó ní òun fẹ́ràn jẹ̀kọ́ ó ń dẹ̀ǹjẹ tinú ẹyin nínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ayers ó ní bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ ò tí ì mú yẹ́ẹ̀sì pẹlẹ́wọ́ta porogodo ó ní ṣùgbọ́n ó dáhùn dájú ṣaka wípé ní kò pẹ́ kò jìnnà nǹkan yóò bẹ̀rẹ̀ sí ní mú yẹ́ẹ̀sì fóun dáadáa o gẹ́gẹ́ bí tolú lọ pé aróko dáre bó ṣe já mi lónìí fẹ́rẹ́ ń jogí má ní ìgbé débẹ̀ má ní ìjà ẹbẹ̀ tà mo ti gbé bọ́ọ̀dì kúrò lágbàbẹ̀ ẹ̀jẹ̀ máa lọ sọ́dẹ̀ rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ni tori pe awon ba oku ise otan ojo oku lojo osimi awon ti gona si niyan ero yen kan je ko di mimo we pe won ti lanfani lati ma gba awe ba iko agba bolu galatasare won ti lanfani lati ba won soro we pe won fe ki agba bolu yi o ma bo lodo ti won eyin ejini asego se kitare ki Victor Osimhen ko ma bo ni papa sere emirate sa o mere la isa la gbo ori ogiri o lo nfe be okay all right ati le so ati le we eyan lori oro yen sugbon iroyin yen to mi

owó tuntun mílíọ̀nù lọ́nà mẹ́rìnlélọ́gọ́ta pọ́ùn £64 million láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ó sì ti láǹfààní o láti gbá bọ́ọ̀lù tuntun 69 wọnú àwọn pẹ̀lú ẹ̀mí onírànlọ́wọ́ 16. Nínú farahàn 64

0: 2029 o to di pe yo lanfani lati tanubodo tanubepo o je je niyan ba gba ba a jo soro lori oro yen nitori pe Martinelli nenu iko agbabolu Arsenal se ki won yonda re ni leyin odun meje to tin lo dawla ninu iko agbabolu Arsenal kan wa lo gbe Victor Osimhen ta ba so nipa Martinelli ninu odun meje to lo pẹ̀lú ipò agbábọ́ọ̀lù Arsenal òun láǹfààní láti gbá bọ́ọ̀lù 62 ìyẹn 62 gòsì wọnú àwọn onínú farahàn èlé tó jẹ 278 appearance ó jẹ jẹ nìyẹn tó bá di létà alálàyé mi tó gá yàtà àgbà fìyọyọ yóò láǹfààní láti máa gẹnu bọ ó jẹ jẹ nìyẹn mo gbé bọ́ọ̀dì ọ̀tún bá lẹ́ka ìjàdí ọmọ ọlọ́jọ́ òbí ọ̀la ó ti rí ẹ lápá ọbẹ̀ yẹn bíbí tẹ̀ olúwájú òjò mo ti rí ẹ̀mí ìgbọ́pẹ́ brọ́dà mẹ́ ó dẹ́gbẹ́ pàpà mo ti fò fẹ̀rẹ̀ kúrò lápá abẹ̀ yẹn ó dọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ọlọ́wọ́ sínú ajáde ọpẹ̀rẹ̀ dáàmọ̀ sí basketball gogogo nìyẹn ìròyìn kan jẹ́ kó di mímọ̀ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù LA Lakers wọ́n ní wọ́n pa òbítíbitì owó èlé tó jẹ $12 million ó lé owó $5 bílíọ̀nù ni ó jẹ bílíọ̀nù méjìlá ó lé ọwọ́ $5 èyàn láàrin wíkẹ̀ndì kan dondo ó ní wọ́n fi pa wọ́n lówó yẹn ó tayọ gbogbo owó tí wọ́n ti ń pa èyàn tá a bá ń sọ̀rọ̀ nínú ìdíje NBA gẹ́gẹ́ bí ìròyìn ṣe jẹ́ kó di mímọ̀ dídé owó yẹn ló jẹ́ bílíọ̀nù mẹ́sàn-án ó lé ọwọ́ mẹ́ta pọ́ùn èyàn £9.3 billion wọ́n ní láàrin ọ̀sẹ̀ láàrin òpin ọ̀sẹ̀ kan ó ní wọ́n pa gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lọ́wọ́ mo jẹ́yìn tèmi bẹ́ta ó yẹ mo gbé bọ́ọ̀dì ó dọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré dáàmọ̀ sí tẹ́nísì gangan nìyẹn o jack dropper alaye ti ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nínú ìdíje Cincinnati Opel gangan nìyẹn fọwọ́ ojú gba rẹ̀ tó jọmọ bíbí orílẹ̀-èdè bìtì kú bákan náà ẹ̀yẹ cameroon lọ́rí ó gẹ́gẹ́gbọ́ òun ló tẹ̀ sójú jack dropper pẹ̀lú ẹ̀mí ayò mẹ́fà sí mẹ́ta 7-5 bó tilẹ̀ jẹ́ wípé cameroon lọ́rí òun wá látẹ̀yìn ni nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà jagrapa ló kọ́kọ́ láǹfààní láti máa jáwé olúborí pẹ̀lú ẹ̀mí ayò 5-2 ó tó di pé cameroon lọ́rí òun jí lójú oorun tó wá tẹ̀ sí lára ó jẹ jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn nínú ìdíje ti Cincinnati Open ó jẹ jẹ́ nìyẹn kò bẹ̀ gọdé ó dẹ́ pápápá lọ́dọ̀ tinú ìdíje canadian open ìpele quarter final ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé ẹ̀nẹ́nà rabakina òun láǹfààní láti ṣe bẹ́ẹ̀ tẹ́ sójú ojúgba rẹ̀ ọmọ bíbí orílẹ̀-èdè japan yẹn naomi osaka àmì ayò mélòó 4-6 7-6 5 fèémọ́ 4-4 ó gangan ló fi jáwé olúborí ìyẹn nínú ìdíje èlé tó jẹ́ ti canadian open ó ṣe jẹ́ nìyẹn kò bẹ́jọ́ dé mo ti fò fẹ̀rẹ̀ kúrò lápá abẹ ó ti dọgbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lọ́wọ́ kẹlẹ̀ gàsíkalẹ̀ ẹ̀yìn tèmi ṣé ń bá dọ́gba ní kòkó ìjẹ̀jẹ̀ ẹ rọ má ra bí aṣọ ó dáa òkú ní bẹ́wúdé gbogbo yín lẹ ti jẹ́ ń ṣe òun gbòòrò ayé ẹ̀yìn ọmọ mi rere máa jẹ àbí pé pàṣọrọ̀ eléwé ń jẹwé àgbèrè àwa débẹ̀ ìdíje fa community ṣe ọjọ́ àìkú tí ń bọ̀ yìí ìyẹn gangan ní ọláǹfààní láti gbìnàyà láàrin ikọ̀ agbábọ́ọ̀lù arsenal àti ikọ̀ agbábọ́ọ̀lù manchester city gbogbo nǹkan tẹ nílò èyàn láti mọ̀ èyàn nípa ti ìdíje yẹn mo máa láǹfààní láti gbé sínú létí mo máa ná gègé ọ̀rọ̀ rẹ̀ sí yín létí o àmọ́débọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ fẹlẹ̀ tó yín létí nítorí pé ó ṣeéṣe kágbà tí lówó lé àbí ẹjí ní aṣẹ́gun ogun náà ti lè lówó lé nítorí pé lẹ́sà city lọ́wọ́ ta wa ẹ̀ wọ́n ti gbé sórí igbá o gúgúrú ẹ̀pà ẹ̀ wá ra kéńgbé ó ní kọ agbábọ́ọ̀lù lẹ́sà city lọ́wọ́ ta wa ẹ̀ wọ́n ti jẹ́ kó di mímọ̀ iléeṣẹ́ ilé tí ń bójútó ikọ̀ agbábọ́ọ̀lù lẹ́sà city king power wọ́n ti jẹ́ kó di mímọ̀ wọ́n lẹ́gbọ́ àfẹ́ta ikọ̀ agbábọ́ọ̀lù yìí kódà ẹni tó bá lówó tó lé níbi $1,000,000 £200,000,000 ó máa kó bọ̀ ní kẹ̀tíkẹ̀tí ẹjí ni aṣẹ́gun ó yá kó lọ rà àbí àgbà bóun nìkan ẹ ó rà kí lẹ sọ.
1: Elo more.
0: Elo lare.
1: $200 million
0: pounds. Elo ni. Owo kekere.
1: Tete,
0: mo lori iko.
1: Lori iko bula.
0: Agba.
1: $200 million pounds gan. Tete ma run Nigeria.
0: E ma gbagbe pe lara nkan ti won so awon agba bolu obirin na nbe nbe o. Awon fe ta gbogbo won. E te mo papa sere gan.
1: O le like ti obirin ti. You like
0: ti obirin. Ko ayon dai fun. Oje jade ye kim power se won tin sakoso iko ye lati bi odun 14 sede o oje jade ye oje dede yin tin ma se sako ba ko ba lele ma se sagbegbegbe ma se sadododo ba mi oye depo ni gbogbo kwara politically awon tin computer saye to le bo ati ba mi mori elapa be otun ba le ka jade omo lojo bi otun la ko hun ola ni ola lojo ke dogun na ola lojo bi otun ba otun ba le ka jade we am o celebrate e ba mi o ma jo lo ko sawe owo baba ablami mo n bo lodo ti e na e je sare lanfani lati mu royin ti nbe le pepepe Reverend Dr. Ololade lati ni ijo for tradition eyan ni gbogbo suru lere ni le lorin daddy mu kiyin e ko ojumo e ba n ki won lagba be mo gbe yin ti Manchester United o ye je n gbe yin debe Michael Carrick ti soro salaye o le gbo ba oku ise oto o nitori pe ojo fe ojo opo fere si oja mi do mi do ti lo lowo e a gbodo gbe awon agba bolu meji sha ko shako o te je pe ko fopo awon agba bolu yen lede amo de bo sugba o ni se fe gbo adari gbugbu mu meji o la gbadogbe.

0: fi gba ti 2025
1: lucky ko e ri pe igi ti sumo gi bayi awon team ju kuna ti develop dada ju tele lo then e to be me to e temi te le blame ju pe consistency ni no selection do na ti to le de be 100% na ni pe ibadan select awon to ye ko ta lo select gan restan kodun kura ba jide gan na awon deliver so then them dey le bula na na
0: awon kan na tun soro agba awon kan tun soro pe awon agba bolu igan na pe won mu bolu lokukudun mo pe kan ma lo sojo paye lu jara se TikTok Instagram oni won bakiri
1: TikTok won se TikTok so gan te kan me ribe na ni pa yo ku ti mura then awon most am player yen fatiki wa lara won
0: okay o ti re won se ka wa eleje tutu ni wa
1: je won tutu ke gbogbo na na sugbon emi kan ro kafu na time don fi awon tournament yen si e gba e won ite gba e pe awon soja awon bi amun wa wi ni te pe mo ro ko to ko gbalejo ni LADC e dan ta mo gba to ri mo so system yi so fatik set e wo ta ko gba tan lu gan kan play pe ko lu ma to lu gan to pa ni cross e fi koja defense wall gan so e pe am player yen na fatik o ti wa o ti re won so yen na wa lara e lo kan ro won ki ko be odi atogo ke yen na ko be ta to se ki a to ke yo ko ro won kan lo gba foreign coach
0: kan lo gba foreign coach
1: to ra pe o da ko ma gba foreign coach
0: e ti gba pe Josie Madugo danu
1: ni olohun ke pe ko da temi ri be ni pe won ni ke ara ni you can won wo ni ni ola ni lu e
0: okay boya kan fi kan ni technical advisor kan si ni head coach
1: e fe ni pe to ma ni foreign coach o mo respect the local coach lo e wo support ti won fun ki lo ruko na ni sin by good coach
0: Richel
1: so you see this set up now fun fun fun dig matter one
0: I won't share that
1: no so that since this was not fun say but don't find out fun beautiful in the judge so tell me ribe but here you don't remember one be tournament won gba free season gba on court go tan gba yo so me wo pe ara to fa lopo lopo ribe man you fe je ki won pa man tragic gba ni pe to pe carry ki o mo awon owners dada won mo be fun respect si pe boya won fun en do wa lati okere pugan elebayi ni mo fe elebayi ni mo fe so mo ra pe wole lo na ni lu eyen I say but want to feed good the poor yen respect ni o si be
0: agba eja fi eja foro won le tori akoko wa ka le se ojo opo le fun awon ara ile ah mo fe ka sare wo oro arsenal na ni ah ta ba wo arsenal a ri pe ifese won se ti won gba ah to je oloro sore won concede you agboro paro tan ara je won ko see the gun league o si ti bere ta ba wo ile ti won gba tako iko agba bolu ko mo ti o ba je ti penalty ti won fi jawo olubori omi alayo kokan oni won gba ah ta ba wo won subu sowo iko agba bolu se Girona abi kankan lojo oni to si je pe ifese won se bi meji telira won ni won se be ti nje league ti n bo lona ti n wole bo to ba ma di wo ye ojo mejo ba ma wo pe league ma ti bere nu nje Arsenal le se daada bi
1: loju temi ale fi iyen George Arsenal
0: okay
1: to repair pe ta ba wo selection to nlo awon Saliba awon Gabagayish won se no selection Arsenal e se pe o su fun won lati rest ni to gbe won lo work won si wa won team won si wo bi quarter final round of 16 even semi final so mi ro pe iyen lo fa padan na ba bere season to gba player kokan to si lo tan fun ni semi kaliko ti de fully so gba na to alex rate asan to lo lo ba e wa ran to lo awon salmon awon asami ogun
0: alex so be gumares ma gba ko mo
1: gumares gba bo owo eyin ko se awon normal defense ti o lo ni lo lo
0: ko si wala
1: ola lati bo tan lati bere season mo ya Saturday bya Sunday Monday won da to se won ni da lati mo
0: ko si wala 0813656952 oye jen celebrate omo lojo bi ojo kerin din ni ogun osu kejo lojo bi ti e omo otunbale ka ajadi na ni Abdulazim Isola ajadi ilobu ojo kerin din ni ogun o lojo bi ti e long life and prosperity happy birthday in advance to you g masu
2: masu
0: o ko yin bulletin
2: no check no chesi no
0: football oya baba
2: jamia guest lele ila to sogbo
0: lati osogbo okay
2: ese wa to fun inu mi dun lana ti awon super falcons ja
0: lori kini kilo se
2: mo la fa ni ati wo ba yen ese wa to fun e ti so dodo o agba na ti so dodo o be yen nkan ti baje yen ina egbe lati gba ti won ti dale o si gba ka lowo ko won gba ta ti agba mewa e pe nkan ti yiwo ni o ti wa baje to yen bayi fun lo tun se yen mu la soke super eagle lo order 20 lo order 17 lo awon obin na lo ah ke mo pe kankan wa ni behind the pe kina kan o godo fun tun se pin fun da gbogbo won nu tó ti àtẹ́ni gbogbo pé ẹ báyìí mẹ́sẹ̀ ń gbábọ̀ lánàá bọ́ wa tán lọ tọ́yá bí okú bọ́yá bí tẹ́mi sọ́wọ́ ẹ̀sẹ̀ wá kí kamẹ́ ẹ̀sẹ̀ wá kí sátafi inú tèmi dùn àdìmọ̀ ń ṣàdúrà gan lánàá ni àwọn mi sọ
0: kí ló ṣẹlẹ̀
2: bẹ́ẹ̀ ni bó ṣe wá dá báyìí ní tinubu wá ṣẹ̀ṣẹ̀ wá dùn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ tún tẹ́ kó tún tẹ́ kóòtù wà yẹn náà ojú yóò lè ní kò ní rẹ̀ rárá ẹkú ètò
0: ẹ ṣeun gan adúpẹ́ adúpẹ́
1: báyìí kó orílẹ̀ èdè mi ni ìwúrọ̀ àjọ nífẹ̀ẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìkọ̀wé ìpínlẹ̀ rẹ̀ láàárọ̀
0: ìyá ibrahim guso.
1: kíni wúlò kíni wúlò orógbó apá kò láwẹ́.
3: àjẹ okòrò adóbìkẹ́ lánà tó ṣe é.
0: jí
4: màásùn
0: ẹ̀kárọ̀ bàbá.
4: bàbá bọ́lá ni wà
0: láti òṣogbo.
4: wọ́n sátúnṣe kankan tó lè wà ń bẹ́ inú ṣe mi gán dùn wọ́n ni mo gbé alẹ́ mi gbóná lórí bíìdì tíìmù wa gbogbo ẹ̀kọ́ lórí bíìdì ẹ̀ ọlọ́run bá mú ẹ lánàá ni wọ́n ò jẹ́ owó dùn rárá káwọn náà mọ gbọ́ngàn lórí bíìdì tíìmù mi.
0: yóòdà kan lọ káwọn ọmọ ẹlẹ́jẹ̀ tútù wọlé yóòdà kò sí wàhálà.
1: àlọ́
0: fọkọ̀ọ́kùnrin
1: àtòbìnrin
0: àwọn tó àwọn ọ̀dà ẹja mú pẹ̀ yọ ọkọ̀ sí ká máa ẹ kí n kíyìn náà pé ẹ kú múra ẹ nítorí pé ẹyin pẹ̀lú mayu ọkùnrin kò dúró la. jí orúkọ yín bó lẹ́tí pé.
5: láti òṣogbo.
0: láti òṣogbo àkóso ọwọ́ àwọn òṣogbo láàárọ̀ yìí.
5: láti òṣogbo.
0: ẹ o ti yé
5: mi. ẹbí fáwọn ẹgbẹ́ kan lọ tún sí sẹ́yìn mú lọ láti ilẹ̀ gbogbo àwọn ọmọ yẹn especially go keep àwọn yẹn ó ti dàgbà. ẹwẹ́ ẹ̀rọ tó ṣe ní tọ́námẹ́ǹtì àfọwọ́fọ́ ẹ̀.
0: náà tó ṣe
5: gbogbo àwọn
0: ẹgbẹ́ tó ṣe
5: àdé tẹ́ fi kọ́ community seed kásínà má lọ rò ó.
0: ẹgbẹ́ ẹja
3: ni yóò.
5: ẹ̀ẹ́dọ́ bá gba fp ló máa ń gbà ẹ̀kọ́ má lọ ọkọ̀ ọkọ̀ kẹsì máa gbà lọ́wọ́ ẹ̀ kó lè má sì
3: ní láti ní ọ̀hún
0: kó lè má sì ti ní. lóòótọ́ àti lódodo làlígà domido ogún ọ̀sẹ̀ ni ó bẹ̀rẹ̀ ìyẹn lọ́la getafe pẹ̀lú deportivo alaves àwọn ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn tó bá di lọ́la lẹ́yìn náà ni sevilla pẹ̀lú rayo vallecano yóò máa kojú ara wọn eléyìí tó kù ó dọjọ́ sunday bó ṣe jẹ́ nu ẹ̀yìn tèmi ẹja máa lọlé àgbà. ẹmúralẹ̀ ẹ̀yìn tí a ń lo òṣogbo pàápàá jùlọ ìpínlẹ̀ ọ̀ṣun ẹ kù múra ètò òdìbò ẹ dákun ẹja ṣe jẹ́jẹ́ o wọn nífẹ̀jẹ́ ẹnì kọ̀ọ̀kan wá wo ewo láṣẹ ọlọ́run ọba ẹja dìbò ká sì rí dájú pé a padà sínú ilé bó bá tọ́ ni o ẹ má jà ṣe dàgídíjà gan o bó ṣe jẹ́nu ẹ̀yìn tèmi mẹ̀sí bòkú káyọ̀ aláyọ̀ ká pàdé nire ká má dùn lódì lẹ́yìn ara wa ire o.

ti All Nations Prayer Land ló ń pe gbogbo ènìyàn síbi ìpéjọpọ̀ ìsìn àdúrà alágbára tolósọ́sù èyí tako rí ẹ̀ jẹ́ mercy once again àánúdẹ̀ kan sí èyí tọ́lọ́run tọ́wọ́ baba prophet ok paul gbé kalẹ̀ fún ìtúsílẹ̀ àti ìgbàlá gbogbo ènìyàn kúrò lọ́wọ́ ogun tí kìí múnira ànúgbà sunday kẹta nínú oṣù kọ̀ọ̀kan ní ìpéjọpọ̀ ìsìn àdúrà alágbára yìí máa wáyé ní dédé àgógó mẹ́rin ìrọ̀lẹ́ ìsìn àdúrà náà máa bẹ̀rẹ̀ gbọ̀ngàn art and culture tọ́ńbẹ̀ lọ́pọ̀sìtì ìlọrin grammar school igs ìlọrin ìpéjọpọ̀ náà ti wáyé bàbá wa wò ní láàánì tí náà gbẹ̀rẹ̀ mẹ́jọ́lá lala lọ́kàn wọn prophet ok paul lọ́lọ́run ń lò fún ìtúsílẹ̀ gbogbo ènìyàn evangelist tó dé àkìtìbú ní àmọ̀ fún àlórí ẹ̀mí níbi ìsìn àdúrà tó sùn gbogbo ẹ̀dá tó fẹ́ fàánú gbàre gbogbo ẹ̀dá tó fẹ́ fàánú dẹ́rẹ̀ kú lọ́wọ́ dé gbogbo ẹ̀dá tó fẹ́ fàánú pé gbọ́ òdí lérẹ́ ọyẹ́ tètè máa bọ̀ wá bá jésù àkírí sóre pàdé níbi ìpéjọpọ̀ àdúrà tó sùn kálẹ̀ jọra àánú gbà lẹ́ẹ̀kan sí jésù lolúwa.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Tin Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: Assalamu alaikum. Ìṣọ̀kan kìí ṣẹbọ kìí ṣọ̀gùn ìjọ àfàdúrà jagun nínú Islam. Ó pe gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì láì fi tẹ̀yàtà bò ní gbogbo ẹ̀sìn ṣe. 2026 Annual Symposium. Eléyìí ti máa wáyé lẹ́ẹ̀kan lọ́dún. Tọdún ìtútí kò ó. Àpéjọpọ̀ tọdún yìí ló ṣe àpèjúwe ìfẹ́. Ìṣọ̀kan kìí ṣẹbọ kìí ṣọ̀gùn ìjọ àfàdúrà jagun nínú Islam. Ọjọ́ Sátidé, ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ ọdún yìí. Lọ́jà Aba Central Mosque, Ìbàdàn, Oyo State, ṣe di aago mẹ́wàá àárọ̀. Àwọn oníwàásù ọjọ́ náà ni Fadilat Sheikh, Tolyat Olusina, Ayilara Keji, PhD, Ìmáàmù àgbà fún gbogbo òlú ògbómọ̀ṣọ́, pẹ̀lú àkórí wá sí ibi ayédè dúró. Kílọ̀nà àbáyọ. Ẹnì kejì ni Khalifa Sheikh Alhaji Abdulwahid Adio Badruddin, Ìmáàmù àgbà tó tún jẹ́ mísọ́nà fún gbogbo òjọ Samsudeen Al-Islamiyya Association, pẹ̀lú àkórí wá sí ọ̀nà láti di ayọ̀ Ọlọ́run. Àwọn bàbá ọjọ́ náà ti àlejò pàtàkì: Alhaji Daud Mọ́kànjú Ọládé Damak, Ààrẹ Mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo àti Delta, Alhaji Kosim Ọláyíwọlá Òṣùpá Adínì ilẹ̀ Ìbàdàn, àti Alhaji Sheikh Abu Sherif láti Ìlọrin. Gbogbo ènìyàn lápè ó.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìléjà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira naira. Lẹ́yìn náà ni ẹ ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú, gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Ibi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.

0: àwọn ọmọ nàìjíríà àyè fóòótọ àwa náà àyè kí n fóòótọ fún ra ìjọba ò ní sóòótọ àánú ò ní sóòótọ fún ra ìyẹn wòótọ tí máa yẹn sọ wọn ni kọ lọrọ kúnlẹ ṣé kọ máa parọ fún yín ni ṣé kọ máa parọ ni ìnírílé ẹlẹ́kẹ̀ẹ́ka kúrò sí 20,000 àbí 80,000 láàrin oṣù ṣé kò dówó kíní lọ ẹni tó kàwé yóò máa rí ara rẹ dùgbà tó yẹ pé èló ni nígbà rí wàhálà tí mo ṣe lórí ìwé yìí ẹ jẹ́ ká sòótọ́ fún ra ká lè bára lórí òótọ́ ọlọ́run ọ̀sánú wa.
1: ẹ ṣeun fún ìwòye tiyín ẹ já tún wo ìwòye ẹlòmíì.
2: 0913655695.
1: ẹ káàárọ̀
2: ẹ jẹ́ kó mi rédíò yín sà.
1: ẹ bá wa pa rédíò yín tàbí kẹ sókun díẹ sà. A ti ń gbọ́ yín
3: báyìí. Tí mo fẹ́ dá sí ni the first one ó ní ti Ọ̀sun State ìkejì ti professors yẹn. Ọ̀sun State yẹn ni pé tá a bá wò láti 1960 ẹ ni pé nǹkan fi bí òṣèlú nìyẹn. Ẹlòmíì ti kú láì sí ìpè ọjọ́. Ìdí ẹ̀ ṣe nǹkan tó bójú mu. Àwọn Ọ̀sun State ni kán wá ronú ara wọn kán mọ̀ jẹ́ kí àwọn ìkà àwọn apànìyàn kán bọ̀ Ọ̀sun State jẹ́. Pẹ̀lú àdúrà àti ìrònú táwọn kan bá wá tí wọn bá ba bẹjẹ wọn ó lọ ti wọn ọlọrun ò ní jẹ kí Ọ̀sun State ọba jẹ o. Tá a bá tún wá wo ti prof yẹn ẹ rí i pé láti dáadáa wà náà ti yan àwọn títà jẹ ifu gan ratawe from primary school. Ẹ rí i pé bó ti sọ yẹn ó ní right tiẹ̀ ó ní right of speech láti sọ̀rọ̀ bẹ̀tí ń tán kàn ṣe fún ní university yẹn kò bójúmọ lọ títí ifu tóun náà bá wish òun náà lè fight for right rẹ̀. Ó lè gbé wa lọ sí court kọgbẹ́ ìtọ́ rẹ̀ ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́.
1: Àmì ẹ ṣeun fún ìwòye tí
2: adúpẹ́.
4: Ẹ jẹ́ kàn fi kankan kún tẹ́lòmíì tó pé wọlé. As a prof to the best of my understanding tó báyìí pé ṣe 4 years course ló ń ṣe wàá kọ́ mọ 100 level wàá kọ́ mọ 200 wàá kọ́ mọ 300 wàá kọ́ mọ 4 ní undergraduate kan wọ́n lè assign like 15 or 20 supervisee lọ́ndà fún project super as a project supervisor masters level wàá kọ́ wọn wọ́n tún assign wọn supervisee kọ̀ọ̀kan sí project PhD náà lórí ọ̀rọ̀ salary. So only we have to sit down and review so many things in Nigeria.
1: Ọ̀dà ẹja tún gbọ́ ìwòye.
2: Wọ́n ní ẹ̀kọ́ ojúmọ́ ní Dáramọ́dì ilé ẹ̀kọ́ aládàáni kò lè faramọ́ ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n yìí sọ jáde. Ohun tí ilé ẹ̀kọ́ yìí fi ìwà sọ ni pé ọ̀jọ̀gbọ́n yìí kí ó lọ máa gun kẹ̀kẹ́ márúwá. Wọ́n ní àforítì ni kò tó òun ló mú ọ̀rọ̀ yìí jáde. Ìgbàkigbà ni ààyè lè ṣí sílẹ̀ fún ọ̀jọ̀gbọ́n yìí fún ọ̀jọ̀gbọ́n léyìí tó sọ̀rọ̀ fún ọlọ́kadà tó ní kẹ̀kẹ́ márúwá yìí. Wọ́n ní ó ṣe dandan kí a ṣe àkíyèsí ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa àti ààyè tí a ti lè sọ̀rọ̀ kankan. Ìyọ̀ǹda ayé kò tọ́ láti gàní kí.
1: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye yín. Hello.
5: Ó
1: kọ́ yín dandan gan.
5: Ó yà. Èmi kàn fẹ́ pa àwọn gọ́ọ̀mẹ̀ntì wa sí àkíyèsí kan ni pàápàá jùlọ nípa owó táwọn ṣiṣẹ́ wa yìí ń gbà. Ẹ̀yin ẹ̀wà àwọn sẹ́nítọ̀ ẹ̀yin ẹ̀wà àgbákò owó tí wọ́n ń gbà tó lọ. Iṣẹ́ kí ni wọ́n ṣe fún wa lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn òṣìṣẹ́ owó tí ò wá níláárí débi gbọ́ tẹ bá ta kúlẹ̀ tẹ bá ta kúlẹ̀ owó tí wọ́n ń gbà yìí owó tí ò níláárí ni. Owó tó yẹ pé owó mọ́tò lásán wọ́n fi ṣe kún jọ tó ọlọ́run ọba kún jẹ́ kí àwọn òṣìṣẹ́ náà kún jẹ́ kí wọ́n gbáyé re. Nàìjíríà ò ní bàjẹ́ o.
1: Ẹ ṣeun fún ìwòye tí Omidá Jamo na ilẹ̀ tí mọ́. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ ba Láwùràbí tí ó tún bá wa ṣètò tààrọ̀ tó ní ọlọ́run ògo ní forúkọ rẹ̀ bẹ́ẹ̀ là ń dúpẹ́ o lọ́wọ́ Lámẹ̀tọ́wà agbẹjọ́rò Paul
2: Ajiroba
1: Amọ̀rí yín balagbàrọ̀ náà. Tó àbó bá di aago mẹ́wàá láàárọ̀ ní ẹlẹ́fẹ̀ẹ́ láti pàdé Omidá tí ń dàgbèrègbèrè lórí ọ̀dàn lórí ètò tàpẹ̀ ní.
2: Ẹ bá wa dá sí.
1: Lágo méjì ọ̀sán àjọmọ̀ Gàm sí fàájì lórí ètò tàpẹ̀ ní.
2: Gbẹdu extra.
1: Yọ̀dà fún wa ikú òní ṣe wà wà lámọ̀ gbé ohun tó dà ṣe ikú wà nípa láàánú wa.
2: Àti àwa tí wọn yóò ṣàánú fún.
1: Ìsinmi ọ̀làríwájú oyè wọlé. Ẹ má gbàgbé pé ìwòye àlejò wa àti ti ẹ̀yin ti ẹ láǹfààní láti dá sítò láàárọ̀ tòní ó yàtọ̀ gédéńgbò tí ìwòye ti àwa tọkùn méjèèjì tí mo ti kàn ní Diamond 88.7 FM Ìlọrin.
2: Omidan Ọláyinka Ajani Ajibade lèmi ń jẹ́ o. Ẹ ṣeun púpọ̀.

0: ẹ kábọ̀ padà sórí ètò ẹ̀bá wa dá sí agbọ́n tí ọ̀rọ̀ obìnrin ní ìkànnì Diamond 88.7 FM ìlọrí ọ̀rọ̀ lórí ìgbéyàwó òun náà lòun tá à ń sọ̀rọ̀ lé lórí lónìí eléyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kí mi ìfẹ́ sọ wípé gbàgbé ara wọn mi ìfẹ́ ló gbólóhùn yẹn ẹlòmíì ò gbàgbé ara ẹ̀ ó ṣi nọ́mbà mú wọlé fún mi nọ́mbà yẹn wọlé sọ bẹ́ẹ̀ so ẹlòmíì ibi tó tún lérò pé tí n bá báwọn ẹbí ọkọ mi sọ wọ́n á tún bá mi bá a sọ̀rọ̀ àwọn náà tún ṣe kí wọ́n ti dì pàǹpá wọ́n tún fi kún wọ́n tún dì pàǹpá wo ó máa ní sùúrù ni o obìnrin ò lè jèrè ọkọ kó tún jèrè ọmọ tàbí kí wọ́n máa sọ wípé ó tiẹ̀ tún nìkan tí wọ́n máa ń sọ tó tún go viral díẹ̀ báyìí pé gbogbo ìyà tó bìnrin bá jẹ́ ilé ọkọ torí ọmọ ni ọkùnrin mi ò wà feel comfortable láti máa fi ìyà jẹyàwó torí ó ti gbàgbọ́ pé bí wọ́n bá dandan ni ìyà yẹn pé ìyà yẹn is a two lass
1: sóbìnrin wá wáyé ìyà ni lọ́mọ́
0: máa jáde ya but really messed up mindset ọkùnrin no because of what we are portraying nǹkan tá à ń preach ni now pé yàwó ìyà tí obìnrin bá jẹ nílé ọkọ so ọkùnrin tí ò wá ní àgbọ́yé dáadáa rò pé ọkùnrin ti ní ìyàlẹ́ ọmọ máa jẹ́ pé wọn a kún fún ìyàwó jẹ́

0: ká máa kíra wa pé ẹ̀tún káàsán ní gbogbo tẹ́tí láǹfààní lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa lórí ètò tá a pè ní àlìbàṣẹ́rẹ̀ lélójúná tí ẹ̀tí máa ń pàdé wa ní gbogbo ọjọ́ jimoh olóyin jimoh aláyọ̀ jimoh alálùbáríkà báyìí bago méjìlá bá ti lò ní kẹ́nìdá mọ́dé tí 8.7 fm nílò ti ìlọrin amatunde bí ìṣe wa lónìí ṣáájú ohun gbogbo ìyẹn má gbàgbé o èmi wọn pé a dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kọ́ Madinatu Ilmi Academy tàbí nídìí àpẹ́ nílò ti ìlọrin tán jẹ́ ká máa rétò ìgbọ́ bákan náà ẹ lọ sójú òpó facebook àlìbàṣẹ́ra the insight náà ni àlìbàṣẹ́ra the insight lójú òpó facebook náà lẹ́tìrì wò live and direct ẹ bá wa ṣiṣẹ́ ẹ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá wa pín sórí àwọn ojú òpó social media tẹ́yìn náà tún wà kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tún lè jàǹfààní ẹ̀ kan tún lè rí wò ní live and direct àti àwọn ọ̀rọ̀ tán bá fẹ́ bí ìbéèrè tán lè fi sábẹ́ rẹ̀ ká máa kí bàbá wa ibnu miriam alhaji sheik abdullahi ibirinde ká máa kí wọn náà káàbọ̀ sí orí ètò fún tòní tá a pè ní àlìbàṣẹ́ra kí wọn ṣe bẹ́ẹ̀ kan kọ́ bami sálámà sí gbogbo àwọn aráalé ni ẹ̀yìn eléyìí á tẹ̀wájú gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa nínú ilé bó lójú ọjọ́ lọ́dọ̀ tiyín bàbá ẹ bá mi sálámà sí gbogbo àwọn yẹn wa tí wọ́n gbọ́ wa nínú ilé.
1: assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.
0: O náà leléyìí tí wọ́n fi kan ọmọṣẹ́ dẹ̀ kí wáyé náà làwọn náà kí yín ní ẹ̀yìn aráalé tẹ̀gbọ́ àtòrí àkókò wa tó ti ń lọ fún tòní lọ́sẹ̀ tó kọjá wọ́n bá wa sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ eléyìí tó níṣe pẹ̀lú ọjọ́ nàìsí àti ọjọ́ ṣàìdé wọ́n sọ bó ṣe ṣe pàtàkì tó nínú ẹ̀sìn islam a sì dúpẹ́ lónìí ẹ jáwé ibi tí bàbá ó tún gbé wa lọ ká máa kíra wa náà gbogbo mùsùlùmí àgbáyé pé a tún kó oṣù tuntun náà lágbọ́n ọbẹ̀ wọn ẹ já sí bẹ́ẹ̀ ká máa kí bàbá wa káàbọ̀ bàbá ìyẹn alhaji sheik abdullahi ibirinde bisimilahi.
1: a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: mọ wọn ayé.
1: Ọlọ́run ọbẹ̀ ètò tó ní ètò tó tó gbogbo rẹ̀ lérẹ́rẹ́ ara wọn tí kan kò sì jálulẹ̀.
0: Wọ́n ti pè wá ní agànrí bóyá wọ́n.
1: Kábíyèsí rẹ̀ Ọlọ́run ọba. Lórúkọ náà bá Jọ́kẹ́ Ayọba Sakẹ́run láfi ń kíyín. Ọlọ́run ọba ayérayé tí ẹnikẹ́ni ò rídìí rẹ̀ tá a sì lè rídìí rẹ̀ láéláé ọba tí ò lè ẹ̀spáyà. Mo fi ń kí n pẹkulẹ̀ ẹ̀ka san ẹ̀ka àbọ̀ sórí ètò àánú àti orí ọ̀fẹ́. Ìkànnì Diamond 88.7 nílùú Ìlọrin náà láwà. Olúwàgbé mi gò kìkì ló kọ mi. Ẹ ti mọ ètò yìí bó ṣe ń lọ àbí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò yìí. Abala àkọ́kọ́ yẹn la pè ní abala ìkíni níbi tí a ti mọ jíṣẹ́ yín. Tá a ti mọ tẹ àtẹ̀jíṣẹ́ yín tẹ́ ẹ ti tẹ̀jíṣẹ́ tá ṣe bẹ́ẹ̀ tá a máa jíṣẹ́ tẹ́ ẹ ti bẹ̀ wá. Abala ẹlẹ́ẹ̀kejì yẹn náà la pè ní abala ǹjẹ́ ìwọ mọ̀ níbi tí a ti mú ọ̀rọ̀ jáde látòrí ìtẹ̀ mímọ́ wá. Abala ẹlẹ́ẹ̀kẹta la pè ní abala testimony àwa tí gbogbo ẹ̀yìn ẹgbẹ́ ọlọ́pẹ́ tẹ́ ẹ ti ń pè wọlé tẹ́ ẹ ti ń sọ retí Ọlọ́run ṣe láyé yín. Ẹ̀kú ti mọ̀ mí. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé èmi ni Fẹ́dra ẹgbẹ́ ọlọ́pẹ́. Lójú ọ̀pọ̀ Facebook ẹ mọ̀ wò wá ń bẹ̀ láìkẹ́ bá a ṣí ẹ̀ Olúwàgbémigo òkìkí lẹ́fì mọ̀ wò wá. Alàgbà táwọn ọ̀la túnbọ̀ sún látàsẹ̀dá mú rọ́wọ́ yín ẹ ṣe gan ni.
0: Mo mọ ohun èèyàn máa ti sọ, wọ́n ti pè wá.
1: Ó dá ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí mọ lọ sí Ọlọ́run kábíyèsí rẹ̀ Ọlọ́run lọ́sàn yìí kó tó di wípé màá tú kẹ̀kẹ́ ètò ńlẹ̀ àlejò kan ń bẹ nílé agbára pẹ̀lú mi lọ́sàn yìí tó jẹ́ wípé wọ́n mú nǹkan kàbìtì tí ó tún ṣe gbogbo aráyé láǹfààní ní ọ̀sán yìí àti gbogbo adẹ̀ tún ṣe kínní tá tún ṣe bẹ́ẹ̀ tá tún rí ẹ̀kọ́ kan àbí méjì tá tún sì mú bẹ́ẹ̀ ó dáa ṣùgbọ́n kó tó di pé màá pè wọ́n wọlé Ọlọ́run ọba ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n gbé ayé fẹ́lẹ́ wọlé ná kí n sáré lọ jíṣẹ́ tí ń bẹ níwájú mi.

0: àwọn tá jọ se tó tọ̀ sán tòní pẹ̀lú ẹ̀yìn ara ilé wọ́n dá kọ wọn lọ́kọ̀ kejì èjì ni gbogbo sáàmù ni mí nínú wọn ti kà tán dey play bẹ́ẹ̀yìn bá torí mi ka psalm 35 lọ́sàn-án yìí tá a jọ ń wora wa yìí. Ok. Ẹjẹ́ introduce àwọn àlejò mi náà. Àwọn student náà ni ọ́. A ti wá sí classroom lẹ̀ lọ́sàn-án yìí. Bí ba ti ń gbà sí yín la, kẹ́ ẹ máa mú mọ́ra bí golí ni. Má jọ jí mi mọ́ Ọlọ́run. Bó ba ti ń lọ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ ká jọ máa tẹ̀lé ni. Ẹyin ọya bá ń dá ọkọ tiẹ̀, kí ló kọ rẹ ná?
1: Orúkọ mi ni Morun Fade Aliya Omotola.
0: Mo wà gbọ́.
1: Morun Fade Aliya.
0: Morun Fade Aliya.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Orúkọ mẹ́ta lọmọ dá tẹ́lẹ̀.
1: Morun Fade Aliya Omotola.
0: N gbọ́ sì sáré tún yọ̀kan kò mbẹ́ minus one. Ṣayé yóò dáyé àtúwá. Ọya ìwọ náà bá ń dá ọkọ rẹ. Ó yà mọ́jọ òtútù mọ́ lọ.
1: Orúkọ mi ni Inúfin Divine Favour.
0: Ok.
1: Mo yin Olúwa.
0: All right. Bẹ̀rẹ̀ sátìrà gan. Mama bu. Ó yà ìwọ náà bá ń ganú sí.
2: Orúkọ mi ni Ọláníyí Funmilayo Elizabeth.
0: Ok. Wọ́n ti gara tán. Wọ́n fẹ́ fi gbàgbàga lọ́sàn yìí ni. Ó yà ọkọ ti ọjà yìí.
2: Orúkọ mi ni Ajayi Gloria Adúrágbèmí.
0: Ọ̀dà Adúpẹ́. Ọlọ́jà Adúra ògbé ọlọ́sàn yìí. Ẹ jẹ́ sójú òpó lẹ̀ fẹ́yìn ara ilé mọ̀ ń padà bọ̀ lọ́dọ̀ wọn. This is the class of Gen Z. Ẹ rí nǹkan lọ́sàn yìí lórí ètò. 0913655692 òun ni nọ́mbà tá a fi mẹ́nu ẹ̀ lórí ètò lọ́sàn yìí. Hello, ta ni bẹ́ẹ̀ ká sọ? Yes, ke, Baba Godwin. Yes, ke, mo ti dá logo yẹn mọ̀ gangan. Ẹ ká sọ sà. Wòsíkẹ́ lẹ́lẹ́kẹ̀lú. Ẹ sáà ṣe yẹ̀wò. Ń gbà mo ní wòsíkẹ́ lákọ̀ọ́kọ́. Wòsíkẹ́ lẹ́lẹ́kẹ̀jì. Kíni kí n pe lẹ́ẹ̀kẹta Baba Godwin? Ẹ fẹ́ ganú sí. Baba Godwin. Wọ́n ti gbẹ́dẹ́ o. Eba. Afilaka.
3: Afi.
0: Kí lẹ̀ pé?
3: Afi.
0: Kí ni jẹ́bẹ̀?
3: Dábì káfí nǹkan bẹ́ẹ̀ yìí kọ́kọ́rọ́.
0: Bàbá Godwin ẹ sọ̀rọ̀ dáadáa sà.
3: Mo fẹ́ ní pé afi kọ́kọ́rọ́ afi.
0: Ok, káfí kọ́kọ́rọ́ báyìí afi. Ok, ó dẹ ní. Bàbá Godwin ẹ mọ́ bínú èmi kọ́ o. Bàbá Godwin ni laka. Hello my dear. Nle my dear. Rora my dear. Mọ́ ń bọ̀. Hello ẹ ká sọ o. Yes, ke, diakoni ìjọwọ́ ẹ ká sọ. Ẹ sún díẹ̀ báyìí. Ibi bá ti fi ọwọ́ sí ni kẹ́ ẹ fi sí. Ẹ sún báyìí. Ẹ tún sún padà. Salma Alhaji Agboba. Ẹ fẹ́ ganú sí. Wọ́n ti gbé dé oyè sáré gbẹ́nu sí kẹ́ gbẹ́nu sẹ́ pápá o. Ẹ̀bùrú. Ṣé mo tọ́ pè ní ẹ̀bùrú? Kí ló pè bẹ́ẹ̀? Ẹ̀yọ́. Mi ò gbọ́ yín o.
3: Ẹ̀bùrú.
0: Kí ló pè ní ẹ̀bùrú? Kéèyàn ṣe kíni? Kéèyàn pàdé èèyàn. Ó ní ẹ̀bùrú. Ó dẹ̀bù. Ẹ̀bùrú yàtọ̀.
3: Ẹ̀bùrú.
0: Bábáléyàn gbọ́nà ẹ̀bùrú Salman. Kí ló túmọ̀ sí o? Ẹ̀já. Ẹ bọ́ lẹ̀ mẹ́. Ọlọ́run ti ṣọlá. A lè tún dúpẹ́ obìnrin náà. Ọlọ́run lọ sí ni. Àwọn dúpẹ́. Ẹjọ́ tún wọ lòmíì ti ń bẹ lójú làyé. Ẹ lọ́wọ́ ẹ ká sọ o. Kí lẹ pé o kọ yín mọ̀?
3: Ayọ̀.
0: Ìyá Ayọ̀ láti. Gá odò ta. Ẹ bá ń gbọ́n sókè dáadáa. Ojú òpó bí ẹwà kíní ọ̀hún forí gbágànà díẹ̀ mọ̀. Ìyá
3: Odò ta.
0: Mo ti gbọ́. Ẹ fẹ́ ganú sí.
4: Benny.
0: Oh yeah, oh daughter.
4: Benny.
0: Oh yeah, oh daughter ma.
4: Oh daughter,
0: don't. Iro, iro, ebo lembe, ebo lembe. Money bin ba ti fun yin loro kan. E gboro pada sori e. 0913655692 ni number ta fi menu e lori eto ilosan yi. Gbedu extra. E jan tu welo mi tin be loju like. Hello. E se wo ko tin yin o. Segun lo soro lati bo. Lati ri wolede. E be ganu. Mo gbo. Oh yeah. E gbenu se, e gbenu se. Arowo to.
4: Arowo to.
0: Hmm. Kini won pe be?
4: Eh,
0: eh, nkan to nbe ni tosi. Oh yeah, eni so le. E pe sona marun. Kila pe? Eh, oju opo yi lo jayi o. Eh? Okay, o de ni, o de ni, o de ni. Eh?
4: Aro.
0: Kini jabe, kini jabe. KOS change kan ni won pe ni aro. E je ran yin lowo, ohun ti yo ba npe ni aro, nje mo. Orisi meji ni eja aro nbe, se gba be. Eh, to ma pe nkan kan ni aro. Fun apere, boye eyan fe gba nkan, fun eje fun lapere ko le ye yin dada. Boya moto eyan fi moto gba enikan bayi. Eh eh, o ti ye yin bam. Okay, o di meji, o je ni so le. Ah! Ojo opo yin o je ngbo yin dada o. Ojo opo yin o je ngbo yin dada. E ma binu. Wa where di where e eh yo ya e je n todo re gbe kini losan yi odo re ni ma ti gbe o ya sunmo sunmo microphone yen dada eh eh o ya ba n pin aluko sona marun
1: aluko
0: oko okay farm aluko ni o kan lo nbe nbe o Ibo lo ti ri o keji. Ibo lo ti ri o keji. Dahun. Yo. Ah, ima fowo eyan ara lese ni fowo. E fowo nyori ni o pe ah, ki lo nkan yi. Ma binu ngba sibe.
5: Abashana wa da bita. Sweetie my dear. Darling my dear.
0: Eh record ta wa nlo fun awon to ba ti kolu gan classroom 1.
5: Rora my dear.
0: Eh oda eje ma bo wa sodo eni keji. Oya, sumo di microphone yen daada. Je ibu yan je. Oya, ajagbe ni so nle.
1: Ajagbe.
0: Hmm.
1: Gbe.
0: Kini tun mo gbe?
1: Ke yo gbe nkan.
0: Ke yo gbe nkan. O de ni. Ma pa lo ta ni soro nu yin be kenyo gbe nkan eh o tin pe lori e mo se pe lori e
1: ja
0: kini jabe
1: ke yo ja
0: ja
1: ajagbe
0: eh ja ja ja ja ja
1: ja
0: eh o
1: ja
0: mi o gbo mi o gbo mi o gbo o ya pe fun mi dada
1: ja
0: ja ja okay Kini tu moja?
1: Kini oja?
0: Odi meji? Oti muna lo, ichok? Eh, dojen, jen lo record mfuwa, wana ni die, o ni lo record mfuwa.

0: gbọ̀nrìrì.com ìkànnì diamond 88.7 FM.
1: Ó pàdé mọ̀lẹ́bí wọ́n nítorí tí wọn ò lówó lọ́wọ́. Àmọ́ àdáran àìlówólọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣébí wọ́n ní Mr. ni ò ní sí mbẹ̀.
2: Ẹ máa wò yín. Ọlọ́run tálíkà sí wa kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
1: Lámìdí, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀? O kúkú fà sírí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ́, ngbà já yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
2: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹ wa tèmi.
1: Isi lona. Àwọn àwòrán tó ń jẹ́ bá wọn.
2: Ní o isi lona ojúbò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọn kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́jà jẹ tẹnu rẹ ó le tọrọ láwùjọ kó o lè rọ́wọ́ tìgbà kù o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùúró kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ ọ́ dọlọ́rọ̀ ìwọ náà bá dá yàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀ èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó le dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma láìwò ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
3: Ẹ jẹ́ ọmọ kí ọlọ́kọ lọ́wọ́ bá bẹ́ mi ṣe máa wúbẹ́ bá ti gbóhùn mẹ́mọ̀ pé mo tún múre wá fún yín mọ̀ ni ìrìn tí mo kò lọ́nà náà ni mo tún mú wá ẹ̀yìn tí ẹ bá ti ń bá wàá bọ̀ ẹ mọ̀ pé àìsí lona a ti ń gbọ́ nípa rẹ̀ tipẹ́ ẹ tí wọ́n ń gbọ́ tipẹ́ ni àbí wọ́n ti gbégbèsẹ̀ láti pé ìwọ náà a sórí e nípasẹ̀ àìsí lona cooperative international bó o bá ti gbégbèsẹ̀ àsìkò náà lélẹ̀ ìtúwọ̀ náà gbégbèsẹ̀ wa tún dé o pẹ̀lú àwọn aṣojú fúnlẹ̀ sẹ́ àìsí lona cooperative international èmi a máa pé àjọ tí fúnni lówó ọ̀pá pé àjọ tí yáni lówó ó dáhùn mi ẹ̀kọ́ ẹ̀kọ́ domi gàrígàrí náà ni àtúgbẹ́ kiri ọ̀ǹdẹ́ isi lona cooperative international tí wọ́n bá gbọ́ fún gbà àkọ́kọ́ kí ni àjọ yìí kí ni wọ́n dálé lórí kí ni wọ́n gbé lọ́wọ́ àwọn òun ló lè ṣe bẹ́ẹ̀ darapọ̀ tí wọ́n soríire mọ́ àwọn tó ti darapọ̀ mọ́ wọn tẹ́lẹ̀ jẹ́ ọmọ káwọn aṣojú wọn káàbọ̀ ní sísẹ́ tẹ̀lé ọ̀gbẹ́ni káyọ̀dé ọmọ ajé mẹ́bí bàbá ẹ bá ń káwọn èèyàn nù lé kan gbó kan yín o.
4: Ẹ ṣe gan olóòtú mo kí gbogbo etí tó ń gbọ́ wa pé a kú iṣẹ́ òní o.
3: Àdúpẹ́.
4: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Easy Lona Cooperative International.
3: Ó dáa ẹjẹ́ tún ṣe bẹ́ẹ̀ kí máa kí ọ̀gbẹ́ni ọmọ Kẹ́hìndé Azan náà káàbọ̀ sí yàrá agbára.
5: A kí gbogbo etí tí ń gbọ́ wa ní dédé àkókò yìí pé a kú iṣẹ́ látàárọ̀. A dẹ̀ tún kí wa kú ọjọ́ ńlá tèmi. Ẹ̀mí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láyé wa. Orúkọ tèmi ni Ọláníyì Kẹ́hìndé Hassan láti Easy Lona Cooperative International.
3: Ìyá wọn lọ́sàn-án sábẹ́ ń bẹ́ ń bí fún tòní ìyá ẹ bá káwọn yẹ̀kẹ́ gbò yín.
6: Ẹ káàsán gbogbo etí tí ń gbọ́ mi gbogbo tí Diamond FM fẹ́ dé. Ẹ káàsán kú iṣẹ́ ní gbogbo ìtají ṣe o. Orúkọ tèmi ni Ajẹ́ Ọlọ́sàsá láti iléeṣẹ́ Easy Lona Cooperative International.
3: Ó dá ajá ọmọ látọ̀dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá Easy Lona Cooperative International torí àkókò. Kí làwọn àǹfààní táwọn èèyàn ń jẹ? Kí làwọn tó bá tún darapọ̀ báyìí àǹfààní tuntun wo ni wọ́n tún jẹ nípasẹ̀ iléeṣẹ́ ìsà?
4: Ẹ ṣeun gan olóòtú. Fún àǹfààní àwọn tó ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ àti àwọn tó ti ń gbọ́ gbọ́ kan mọ́ gbọ́. Easy Lona ti bẹ̀rẹ̀ tipẹ́ ó bẹ̀rẹ̀ ní 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta péré. So àwọn òyìnbó yìí wọ́n mọ fúnra wọn lówó ni. So ó wá dé ilẹ̀ Áfríkà ní ìyá 2020 ní táìmù ìgbà kòrónà ó dé Áfríkà. Ó dé Nàìjíríà ní ìyá 2022 gbogbo ìgbà yẹn àwa náà ò tí gbọ́ owó lótú. Ìyá 2024 làwa náà tó gbọ́ tá a sì darapọ̀.
3: Bí ọdún méjì lé díẹ̀ sẹ́yìn.
4: Bẹ́ẹ̀ ni olóòtú. Nínú oṣù karùn-ún ọdún ìlápọ̀ ọdún méjì gẹ́gẹ́ tá a darapọ̀ ọdún kẹta là ń lò lọ yìí.
3: Ọdún kẹta ló lọ wọ́n rẹ́dẹ̀ ìwé rẹ̀ yìí.
4: Bẹ́ẹ̀ ni olóòtú. So owó ni wọ́n ń fún wa owó tán ń fún wa yìí ó bẹ̀rẹ̀ láti 150,000 sí 7.5 million ń lówó tán ń fún wa.
3: Lówó
4: lẹ̀ wá nìyẹn. Tó bá jẹ́ ti òkè òkun ni ó bẹ̀rẹ̀ láti $100 sí $5,000. Owó kékeré tó kéré lọ́dọ̀ wọn yìí làwa ń ṣẹ́ sí owó tiwa tílẹ̀ ń kún.
3: Tó ń ṣe gọbọi lọ́dọ̀ ti a
4: bí. Bẹ́ẹ̀ ni olóòtú. Àwọn owó ìlú wa ní àwọn àǹfààní yìí nínú tí màá kà fún wa.
3: Ẹ máa ń kà.
4: Àkọ́kọ́ ta bá kọlifá àti gbowó tá à ń sọ yìí kò nídìí pé a mọ̀ wá onídùúró kiri táwọn òyìnbó ń pè ní garanto.
3: Garanto nílò.
4: Páàpáà. Nídìí collateral bóyá wele àbí wele nídìí rẹ̀.
3: Àbí wele ṣẹ́.
4: Bẹ́ẹ̀ ni nídìí rárá. Owó wa ni kò ní èlé kankan lórí bó ti wù ó mọ̀.
3: Kì í tún sọwọ́ tó lè lé lórí.
4: Kò í sọwọ́ èlé gbogbo alamọ̀ pé bíbélì àti kùránì ò fara mọ́ owó èlé mo mọ́ ń tẹnu mọ́. Àárí bí ìyẹ́sí ni a ṣe mọ́ lọ yá owó èlé. Ibi tá a fẹ́ ìyẹ́sí ti dé lónìí àti bọ́ lọ́wọ́ owó èlé o. Owó epo ní di BVN.
7: koni lo BVN.
4: Koni DNIN.
7: Ah.
4: Koni kola koni di passport.
7: Loba ta suka maja.
4: Se tu wan yowo ikan yo kan tinu mi tun mo ndu si ni pe ani ko dise ta nse lowo tori ko ni di pa mo joko pade boya lo sosi abi lo sosu.
7: Ise ta tun se koni lo ijoko pade mo
4: gba. Be ni koni lo re. Owo itu wa ni o tun wa laje monu ta mo gba ko to di pa gba lonu ta nso yi olotu
7: ah ah oda e te waju
4: be ni e wa mo yi to wa gaju ni be to je pe mo ya gbogbo eyan lo mo ya lenu awa na igba ta kokko gbo ya awa na lenu amo tori re la wa si wa darapo pe e ja jaro kini
7: e ti e fe lo re mo to
4: be ni to wa do to mo wa lowo ni to ni ta ba gba owo yen tan se pe ko se nu apo wa lati mo da pada
7: e to mo pe e o ni owo pada ninu apo
4: wa le oju ko si ro nbe won ni ta ba ti gba tan ko se ninu apo wa la ti da pada awa si gba mo da pada ninu apo wa looto
7: kabiyesi olohun
4: so gbogbo ekun rere alaye eto yi la wa se funra wa lola ni agomo kanla agbedani lekan kale nbe a se gbogbo ekun rere funra wa
7: agomo kanla se ti yale ta lola iyen lowo aro ta won mi npe la aro
4: be ni olotu
7: leto waye
4: eto yo waye ni state office wa ni o si ti waye
7: ogbani omoka ide azan won le to waye ipade idanileko lola lago mokanla ni o si waye ni state office e dakwe ba nsala le lekunre ibo ni state office wa tori awon tin gbo fun gba akoko o
5: aseun olotu state office wa o wa ni eyin format ni taiwo taba ti de junction to so taiwo ki ati taiwo sale to so mara won yen ibe na ni format wa junction teyun ti ya sona unity taba tin bole bi orita yen e wo waju yin street ni second side ba pe ni to ngba taiwo kebo ni to ba ti wo the following side wa ro na to ya wole to lo street interlock lona yen o ya legbe format wole bayi taba ti le ya woju ona yen the first building te yen ma doju ko ibe na ni state office isi lona ibe lati se danileko yen ni ola fun gbogbo eni to ba nbo wa boya lati taiwo ke to ba ti de bi junction e moge moje kan gbe cross si taiwo sale to fi bole iwo to ba nbo lati taiwo sale na maje kan gbe cross lo si taiwo oke iwo bole nbi ori tata won lopa ma tin
7: dari
5: oko yen iwo to ba de pe unit na lo tin bo maje kan gbe cross si taiwo sale abi taiwo oke bole nbi junction yen to ba ti le bole cross si other side o ri ona to ya wole legbe format to ba ti ya wole the first building to ma face o na ni isi lona office wa sibe lola ko wa gbo alaye nipa ile ise yi ki wa na le je anfani owo ti a tin gbe ti a tin ri ti a de tin gba latara ile ise easy lona
7: o da ibe se wa gbe yi e je lo sodo yawo losan san lapa be o awon obire won yi carry last ta ba ti reto to ni se pelu oro wo mba fi abara ti roko yo ya robirin gba ti wa robirin yawo mo binu yawo losan se bo se ri na nu bo ti so lataro kini aro waye fa awon obirin ti won gba wa le ati pe ru awon obirin wo la won na le darapo meto yi
6: bẹ ni olotu e se gan ni emi ti ja fa ninu program ke se obi ti o le darapo mo kawe ni kawe e le se e le darapo mo le se izina cooperative international mo ni phone la mi ni phone la e ni phone rara e le se koni age limit arugbo ni mi omode agbara o se chale omo school to se pari to o ni se kankan se ti won fese gba won le darapo mo le se izina cooperative international o se te lati gba won lati mo ka nu mo ra fa ni ile ise yi je ka na mo rere ile ise because amo mi kan na be ton graduate bayi ton wa n ton se service lo mo ti pese ti won je kale eyin obirin akegbe mi ile dakun se ri program yi o gba fa obirin pupo pupo to ra la ni dowoju okunrin na ni dowo to ra ni ba le wa nu ile ama fe mo de ile won pupo ju ka mu je mo ra ara lowo because amo be amo meta am bis gan la mo wa won fe je liability le oko mo tori ko so kun to fe fe liability sorun mo so aro wa mi ni bi keyin o dide program bi ready lati assist gbogbo wa ikan ta je to mo je ni wa lata ko ko le gbo mo nade wo business ni na ko o igbo mo le gbe wole won si ni ka mo fi gbala wa dollar njo la line na line ti da true ba de je o la fe mo e da ko je wa ni o dide kata ka no da po mo le se yi ka no fi mo ra fa because mi ti fi won ni yawo le se easy luna mo foko mi yawo emi na ya fun ara nke se pe won ni ododo bi ta obi o ba ti rowo won ni to be ba ti so obi ni pe obe yen du lo fi joko sibe
7: o to
6: ko ni pa bo yen lo tu ko ku ni ba da 10 pound lenu owo owo re la need lati fi fe tori pe lowo lowo ni
7: eja
6: ni o ta ni o gbe se lori re fe mo la kan to je mo la kan to fi skin fi school visa omo mi mo la kan to shop e da ko yin obirin atogbe mi ati gbogbo en to ngbo mi won kure atobirin e dide e pade wa nle share na cooperative international la aro la lagumo kan la bo no aku mo kan la no african time e da kun a no ritaje se
7: no african time mo kan la na mo kan la o de je pa sodo ogbeni kayin de ogbeni kayode o ma je ke pa sodo wo baba be yan ba nbo lola kini o mu lowo elolowo wole kini ko se mu lowo
4: e se go losu eni to ba fe re we ki ko le muwe ati bible dani kan fi joti kale
7: kan fi kankan le
4: be ni kan ma ba gbagbe otitan ko si ofe ni dani lekoi
7: ofe ni
4: dani lekoi information ofe la jule amo won to ba wa se tan to fe darapo owo perete ni
7: bo ba gbo dani lekoi tan
4: be ni to wo ati darapo owo perete ni so ru eni be e mo pe wa ni eyin gba ta ba pari eto
7: o da awon number wo le pe yin si leyin eto e ba mu awon number ni kokke ejeji
4: 08069 45 79 1313
7: eto mo 08069 45 79 1313
5: ti a ba pe si ori yen boya ise po lori abi ko po lori re e je ka ma pe si ori elekeji 08089 89 89 89 60 6094
7: ẹ tún mú
5: lẹ́ẹ̀kan sí 08089 89 89 60 94 94 08089 89 89 60 94 94
7: gbẹ́ni káyọ̀dé ọmọ ajé ẹfẹ́ sọ kankan
4: bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wà fún àwọn tán ti darapọ̀ tó ti wá pẹ́ torí àwọn òyìnbó yìí ẹ̀ríkẹ́ à ń sọ àná fẹ́ sọ ẹni gbogbo èèyàn di olówó ni sọ́wọ́n àwọn tán ti darapọ̀ tán wá fílẹ̀ tó ti fẹ́ máa lọ sọ́dún kan kọ́ tètè máa bọ̀ torí àwọn wọ́n ti fẹ́ máa ti àkáǹtì àwọn tó bá ti lò fọ́dún kan tí wọ́n yà sí i ṣe mọ̀ pé àwọn yorùbá náà níta bá ta à ń tọ́ ni so àwọn míì darapọ̀ wọn ìka nǹkan kún àìkàkún yẹn kò dùn máwọn òyìnbó nínú tán fẹ́ fún wa lówó so wọ́n ní kán tètè máa bọ̀ àìsí bẹ́ẹ̀ wọ́n ti àkáǹtì wọn.
7: Ó dá ọ̀rọ̀ náà lẹ́gbọ́ yìí nọ́mbà tí wọ́n ti fi léde ẹja máa pè sí ẹ̀ka tí wọ́n máa lọ iléeṣẹ́ yìí mọ́lọ́kùndé.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú ìjọba ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ni gbogbo sàtífíkẹ́ẹ̀tì ló wà tí ẹ̀rí rẹ̀ wà lọ́wọ́ wa bá ṣe ń bára wa sọ̀rọ̀ òun náà ló fà á tí a ṣe lè máa nara tán nílé radio station.
7: Adúpẹ́ Isinuna Cooperative International náà lètò tí àjọgbọ́n o àkànṣe ètò ni ẹjá máa fèyí sí lọ a máa pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ àbí nígbà míì o títí gbà míì tá a máa pàdé ọlárẹ̀wájú ògùn ní ọ̀pẹ́ ìbìtì ló kọ́ ti mẹ́wọ́ pẹ̀sáwọn náà bàtàwọ̀ ẹ wò ó gbé gbogbo májèwò gbé sẹ́yìn ìkùlé rẹ̀ wọ́n náà bá wọn gbé kí wọn náà ṣe kí ni kò dorí ọ̀rọ̀ mo fẹ́ dolóódọ̀ ọlọ́wọ́ mo fẹ́ rí ṣe mo fẹ́ rí jẹrí mo kì í sọ̀rọ̀ tí yẹn ń sàmì lásán sí o ìgbésẹ̀ ló nílò.
1: Ó tún ti yọ mí kúrò ní ìpàdé mọ̀lẹ́bí wọ́n nítorí tí wọn ò lówó lọ́wọ́. A máa dára àìlówó lọ́wọ́ ọ̀pani ló kọ̀dà ṣé bí wọ́n ní mista ni ò ní sí ń bẹ̀.
2: Ẹ máa wò yín gbọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
1: Lámìdí ṣé bí ngbà tí wọ́n ti rọwọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
2: Èmi náà kọ ńgbà já yín ta yín tẹ̀ já.
1: Ọjà wa àjákẹ́ lọ́nà wo.
2: Ebi isi lona. Iná ọ̀la sí rí ẹwà tèmi.
1: Isi lona. Àwọn ìwọná tún jẹ́ bá
0: o ń fẹ́ sinmi létí o ń gbọ̀n rere dọ́kan ìkànnì diamond 88.7 FM.
8: Tutu sẹlẹ̀ kẹjọ diamond FM.
0: Diamond FM
9: 88.7 FM.
10: Across the airwaves right now.
11: In the mix.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ní ṣókí.
1: Ẹ kú ìrọ̀lẹ́, ìròyìn ní ṣókí ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Bí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ń gbáradì fún ètò ìdìbò yan gómìnà tí ó wáyé lọ́la ọjọ́ Sátidé, àjọ elétò ìdìbò INEC ní olùiléeṣẹ́ wọn tó wà ní òpópónà gbọ̀ngàn sí ìlú Ìbàdàn nílùú Òṣogbo ló ti di ibi tí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ọlọ́kan òjọ̀kan fún ìgbáradì ti ń wáyé níbi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dúó gangan. Àwọn oníròyìn rí bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti pọ̀ sí iléeṣẹ́ INEC ọ̀hún pẹ̀lú àwọn ọlọ́pàá tó pọ̀ jù. Ọ̀gá pátápátá ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà Ọlátúnjì Dìísù ti pàṣẹ pé kí wọ́n tètè tẹramọ́ṣẹ́ ní agbègbè ìpínlẹ̀ Kebbi lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní Rafin Makuku níjọba ìbílẹ̀ Sakaba nípínlẹ̀ ọ̀hún léyìí tí wọ́n ti ṣekú pa òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́wàá àti àwọn aráàlú mìíràn. Nínú àṣẹ tó fi léde ọ̀hún ló wáyé lónìí láti ọ̀dọ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ CSP Ani Iniendu. Abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Right Honourable Adéwálé Ẹgbẹ́dùn ti kọminú lórí àwọn ìfẹ̀sùnkanni lórí ìkọlù ìdúnkokò mọ́ni tí wọ́n ń ṣe sí àwọn tó jẹ aráàlú àti àwọn olóṣèlú ní ìpínlẹ̀ náà ní ìgbáradì de ìdìbò gómìnà. Ẹgbẹ́dùn nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lónìí nílùú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ṣàlàyé wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ ní kí wọ́n tètè dìde sí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀. Ó ní gbogbo àwọn ajàfẹ́tọ̀ ọmọnìyàn àti àwọn tí wọ́n jẹ́ alábòjútó ètò ìdìbò kí wọ́n tètè wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ọ̀hún láti rí dájú wípé wọ́n dáàbò bo ẹ̀tọ́ àti àlàáfíà gbogbo ọmọ ìlú lápapọ̀. Òǹdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM Ṣèyí Mákindé ti yan ẹni tó fi ìgbà kan rí jẹ́ adarí gbogbogbò lórí ọ̀rọ̀ ètò ààbò SSS Lawal Daura gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ dupò tí ó jẹ́ igbákejì rẹ̀ nínú ìdíje dupò ààrẹ ti ọdún 2027. Daura ni ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ SSS láti ọdún 2015 sí ọdún 2018. Òun ni wọ́n kéde bí ẹni tí yóò ṣiṣẹ́ bí igbákejì Mákindé nínú ìdìbò APM. Bẹ́ẹ̀ ni wọ́n kéde ọ̀rọ̀ ọ̀hún ní Real One Adamu Square ní ìpínlẹ̀ Bauchi. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ wá nǹkan fìdílé o ká jọ gbádùn ètò wa ètò yín àdélébáre ní Diamond 88.7 FM Ìlọrin.

0: kábíyèsí ọlọ́run ọba tí nǹkan kan ò lè dí lọ́wọ́ kábíyèsí ọlọ́run ọba tí nǹkan kan ò lè dá dúró kábíyèsí ọlọ́run ìbà rẹ la ṣe o kábíyèsí rẹ o ọlọ́run ọba tó dá ọgbọ́n sínú ọlọ́gbọ́n ìbà rẹ o ọlọ́run ọba tó dá oòrùn tó mú kó tàn yò káàkiri àgbáńlá ayé ìbà rẹ o ọba tó fi ìmọ̀ sínú onímọ̀ ìbà rẹ o
1: ìbà rẹ o ọlọ́run
0: ọba tó fi òye sínú olóye ìbà rẹ o
1: ìbà rẹ o
0: kábíyèsí rẹ ìdùmàrè
1: ìbà rẹ ọlọ́run
0: kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run tó fi ń jẹ́ ọlọ́run ẹnìkan ò mọ̀ sá máa jẹ́ ọlọ́run lọ.

kábíyèsí ọlọ́run tó gbé ògo ńláńlá fún oòrùn ojoojúmọ́ lòòrùn ń yọ ọba àwọn alágbẹ̀dẹ káàkiri àgbà ńlá ayé ta ni ń finá sínú oòrùn tó fi jẹ́ pé iná inú oòrùn kìí kù òtútù ò mú rí nínú oòrùn kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba alágbẹ̀dẹ kan tí ń finá ojoojúmọ́ sínú oòrùn ìwọ ni mò ń kì ọba aláṣẹ tó nímọ̀ tó kọjá gbogbo ìmọ̀ káàkiri àgbà ńlá ayé ọlọ́run tó fi ọwọ́ agbára ńlá rẹ̀ di ayé mú ó gbé ayé sórí omi ayé ò lè rí láéláé àwọn geographer wọ́n wò ó títí ìjọ kan nígbà tí wọ́n wò ó títí wọ́n ní this world is squared wọ́n ní ayé ní igun mẹ́rin ngbò tó yá wọ́n tún wò wọ́n ní the world is spherical wọ́n ní béèyàn bá ń wò ní àyín yóò sì máa wò ó yóò máa wò ó kò ní rópin rẹ̀ wọ́n ní kinní ọ̀hún ó fẹ́ dàbí pé ń yí roborobo bíi bọ́ọ̀lù ni ntọ́ bá fẹ́ kéèyàn mọ̀ ni ó mọ̀ ntọ́ bá fẹ́ kéèyàn rí ni ó rí ibi ó bá fẹ́ kó rí mọ̀ ni ó rí dé o ibi ó bá fẹ́ kó mọ̀ dé náà ni ó sì mọ̀ mọ̀ kábíyèsí rẹ̀ Edumare ọlọ́run ọba tó dágba lásán ojú òfúrufú tí wọ́n ń pè ní space ó wá fi gílóòbù ńlá kan bẹ̀ tí kìí kú láéláé òṣùpá ni wọ́n ń pè é ó fi òṣùpá jọba gbogbo ìràwọ̀ tí ń bẹ lójú ọ̀run yóò wá tan òṣùpá ọ̀hún yóò bí gílóòbù ńlá lálẹ́ yóò fi àwọn ìràwọ̀ kéékèèké ṣe bí iná krismasi sí lẹ́gbẹ̀ẹ́ ojoojúmọ́ ayé bí ilẹ̀ ṣe ń ṣútí ilẹ̀ mọ́ ó wá fún kálukú ń dúró títí ẹ̀ ó ní ìwọ òṣùpá máa ṣọdẹ òru ìwọ oòrùn máa ṣọdẹ ọ̀sán kí ìwọ máa tàn mọ́lẹ̀ fún gbogbo èèyàn lọ́sàn ìyún oòrùn mú o òṣùpá ń tiẹ̀ ó ní ìwọ máa ṣọdẹ alẹ́ kọ wá kó àwọn ìṣọ̀wọ́ wẹ́wẹ́ ràwọ̀ dání kẹjọ máa ṣiṣẹ́ pọ̀ bí ilẹ̀ bá ti mọ́ òòrùn yọ lókè bí ilẹ̀ bá ti ṣú òṣùpá náà fa tiẹ̀ yọ kábíyèsí rẹ̀ ọlọ́run àkíkìtàn àkíkìtàn ibi ó bá fi yé ni dé làákì ọdẹ ibi ó bá fi mọ ni mọ làámọ mọ kábíyèsí rẹ̀ ọlọ́run adélébárí lẹ́tọ̀ tí ọjọ́ jimọ̀ ìmọ̀ nǹkan lọ ọdún 2026 wẹ́rẹ́ di wẹ́rẹ́ ìtúntàn.

0: bẹwọ to tun de igbayo sawon jj okocha iru ejo ni won bi o lodun 1973 ni ru ejo ni August 14, 1973 ni won bi okocha agbabolu orilede wa nigeria mo gbe keke mi o di ile america ni ile america ta so pa fi wa ti se wajo pelu lilo eto ijoba ipinle ati apapo pelu isakoso isejoba wa ara wa iyen democracy nje je mo pe ni ru ojo oni lodun 1935 labe are won gba na Franklin D. Roosevelt won towo bo iwe adehun kan won si ti owo bo iwe kan aba ofin ni won wa so di ofin iyen Social Security Act e pe kini nbe ni ofin na o fi aye gba iran lowo fun awon eyan ti won ti dagba ijoba wa lo nja won ni ole seru e o gbogbo awon 60 65 70 75 80 90 ama mi no je nu afani hun my mummy is 35 years old ijoba nigeria na o ti e le seru nkan bayi ki won ko wo bo oru iwe ba hun ki won so di ofin awon ofin po nle ki won kiyan na bo Social Security Act okunrin kan ni an gbadura fun ile america nju ni o gbo yoruba won wa so fun pe olohun ni je rare lojo ale ni toro je o ni iya ti nje yin nigeria ti je won ronu sodi sodi bo ni iya o si je ohun ngbati olohun o pa ijoba fun ijoba olohun ti sanu ohun debi to nde e mo gbadura pe olohun ma je nku o olohun ma fi aisan to lagbara ju mi lo se mi o ni awon adura to ye ke mo gba fun eyan to ba je eyan yin ti nbe ni ru bi awa inu olohun ko san ijoba wa na nu ka wa nu le fi tokan tokan ka reduce awon number adura wa si olohun o seun olohun je mi wa ogun ki to mo gbadura olohun ma je bi opo lojo ale o le bi kan ko le pa awon lojo ale o se do won je di ojo ale ijoba ilu awon ni ogbo bi ori ba fo ohun ohun lo gba ogun ni ile iwosan eyi to ku adura olohun je mi ohun ogun ni ke ma gba kolo ma se fi aisan to lagbara ju lo to ma fa inira fo ohun kolo ma fu ohun egbe ndin se yan ni ma se iru adura te yan gba ni ru ojo oni ni odun 1935 ntenu ma lekan si are ile america ngba na won towo bo iwe ofin Social Security Act won so di ofin ki awon arugbo le ma je ajegbadun ati ajesanra ki ijoba o le ma toju won ki an le ma ri iran lowo ijoba gba awon agbalagba won agbalagba ipensan ni ama ma to sorun ni iru ojo oni lodun 1936 ìṣẹ̀lẹ̀ aburú kan ṣẹlẹ̀ wọ́n fi ẹnìkan jófin ní kentucky ilẹ̀ america náà mọ́ṣí wà rainy batia ló kọ rẹ̀ ń jẹ́ ẹ mọ́ bínú èdèlúwa mẹ́pẹ́ wọ́n sòrọ̀ ní ìta gbangba òun náà ló sì jẹ́ ẹni tí ó kẹ́yìn tí wọ́n ṣerú ìfìjófin bẹ́ẹ̀ fún ní ilẹ̀ america títí ó fi di òní olónìí ìyẹn lọ́dún 1936 irú ọjọ́ òní ni o irú ọjọ́ òní lọ́dún 1947 pakistan wọ́n di òmìnira lábẹ́ ìjọba múnisìn ilẹ̀ britico ìyẹn british rule wọ́n sì tún dáàlà láàrin àwọn àti ilẹ̀ india pátápátá pakistan ìní lọ́jọ́ òmìnira wọn akínkú ọdún o irú èyí ò ṣẹlẹ̀ rí a fi dẹ́rùbọ́ lọ́rọ̀ ni nírú ọjọ́ òní lọ́dún 2003 wọ́n mú iná lọ ní ìhà àríwá ilẹ̀ america àwọn èèyàn bíi 50 million wọ́n wà lóòkùn blackout òkùnkùn brim wọ́n múná lọ ọwọ́ inú ìwé ìtàn ti wà ní tàn ní o ẹgbẹ́ lálẹ́ ni àwa máa wà lóòkùn bí o
1: we are used to it
0: ìjọba tiẹ̀ ti ń gbìyànjú ní ìsìn ẹ̀yìn mínísítà iná mọ̀nàmọ́nà ẹ̀sìn ó rí àgbẹ̀ wọ́n ti ń bá wa yín ní òkè díẹ̀ díẹ̀ sí ọlọ́run àlọ́ a máa rí náà lò nàìjíríà

0: oníwérélu.
1: Asalaamu alaikum. Ìsọ̀kan kìí ṣẹ́bọ̀ kìí ṣọ̀gùn ìjọ àfàdúrà jagun nínú Islam. Ó pe gbogbo ènìyàn
2: síbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì. Báyìí fi tẹ̀yà.
1: Asalaamu alaikum. Ìsọ̀kan kìí ṣẹ́bọ̀ kìí ṣọ̀gùn ìjọ àfàdúrà jagun nínú Islam. Ó pe gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì.

0: Spike multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Kò yí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ni SurePlug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe pack smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

0: Mo fẹ́ kẹ jẹ́ dáadáa.
1: Orin wa ìṣègì sánà, tó ń wúlò lẹ́ẹ̀kan. Gẹ́gẹ́ bí omi ṣe wúlò sálẹ̀ mi fún tèmi.
2: Àbọ̀ tó dé,
0: ẹ jẹ́ díẹ̀ sí ẹlá díẹ̀ sí. Èèyàn kan àbí méjì ni máa mú wọlé. Ó níṣẹ́ pàtàkì tí mo fẹ́ jẹ́ fún yín o. Màá díṣẹ́ Ọlọ́run fún yín láìpẹ́ yìí.
1: Bí mo ṣe kọ.
0: Ok now 091-36-55-69-52. Hello, ẹ kú rọ̀lẹ́ o. Ẹ tún mú 091-36-55-69-52. Ẹ bèèrè orin tó wù yín kémi àti yín káàjọ fìyẹn. Ṣọ̀mọ́ àjìjà lẹ́ni ọjọ́ Friday. Hello. Thank God it's Friday. Orúkọ yín, ibi tí ẹ ti ń pè wá?
3: Ọmọ ìyá túwọ́ ní sọ̀rọ̀ láti ìsàlẹ̀ kókò.
0: Ọmọ ìyá túwọ́ ìsàlẹ̀ kókò, orí wo ní ká fi tú wò ní ìrọ̀lẹ́ òní?
3: Ẹ bá fi ìrìn àsàlátù sí.
0: Ìrìn àsàlátù? Ok now. Àmì. Ìrìn àsàlátù ni máa gbé wọlé o. Ìrìn àsàlátù. Ẹnìkan ti wọlé bẹ́yẹn, ṣé kí n tún mú kan sí? Ọmọ ìyá mi ṣe mú kan sí? Mọ̀lẹ́bí, ṣé kí n tún jẹ̀kan sí? Ó dáa, ó yá o. Hello, ta ló wà níbẹ̀? Ẹ tún mú 091-36-55-69-52. Hello, ẹ kú rọ̀lẹ́ o. Orúkọ yín. Ṣíka ṣe sùúrù fúnra wa àbí báwo ni? Ẹ jẹ́ a ṣe sùúrù fúnra wa lójú òpó yìí. Ẹ dúró jẹ́jẹ́ lórí wáyà yẹ. Hello, ẹ kú rọ̀lẹ́ o.
4: Mọ̀lẹ́bí. Friday.
0: O ṣe Ọlọ́run mi, àkàìkà tán lórí Olódùmọ̀rì.
4: Mọ́mí ìsú pé láti ẹ̀pọ̀ ṣẹ́jọ́ ẹ bá mi kú ní èdè sí Aláhùn Màláíkà fún ọmọ mi Abdulwahid.
0: Aláhùn Màláíkà dèè dèè ọjọ́ òbí nìyẹn. Ó ti di méjì o, ẹ jẹ́ ń ṣàání méní méjì. Ìrìn àsàlátù nọmba 1 lẹ́yìn ìrìn àsàlátù á wà mú dèè ti Aláhùn Màláíkà. Méjèèjì ní ṣísẹ̀ntẹ̀lé. Ok now, ẹ máa lá eléyìí lọ ná wẹ́rẹ́wẹ́rẹ́.

ok now ẹ jẹ́ ń gbèrè àsàlátù wọlé tó jẹ́ wípé ẹ máa gbádùn ẹ̀ dáadáa mò ń bọ̀ ẹ jẹ́ ń fún yín lérè àsàlátù kẹ sáré pàtùn ẹ̀ kó tó di pé dé tí àlàó màláìkà máa wọlé

Ọlọ́run ti ń gbé nú ìyìn. Ọlọ́run ti ń gbé nú ìyìn dábírà ìbà rẹ. Ọlọ́run ti kọ́kọ́rọ̀ ilé Dáfídì ń bẹ̀ lọ́wọ́ ìbà rẹ o. Ọlọ́run tó ni gbogbo ipá àti agbára ìbà rẹ.

0: Tuesday, Wednesday, and Thursday. Ọ̀sẹ̀ tán wò lọ kan yìí. Nínú gbọ̀gán ilé ìjọsí kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè Muritala nílùú Ìlọrin bí. Inú ìyìn logun ayé rẹ̀ ó rà sí. Ẹ fọwọ́ Ọlọ́run sọ̀yà fún ọ bẹ́ẹ̀. Ajẹ́ máa fẹ́ lẹ́yìn kí n sáré máa fi kí bàbá wa káàbọ̀ Wòlíì Moses Adémọlá bàbá ẹ tún kú dédé àsìkò yìí sá o.
1: Olótú ẹ kò ṣe sá.
0: Adúpẹ́
1: adúpẹ́ mo kí gbogbo ilé níbi tá a ti láǹfààní láti máa gbọ́ mi.
0: Olúwa ṣeun sá.
1: Wípé Efata ti oṣù yìí yóò jẹ́ ohun ìyàlẹ́nu fún wa lórúkọ Jésù.
0: Àmì Jésù. Tọ́ ọ̀dà bàbá ọjọ́ wo ni ìsọjí yóò ká pè ní ìsọjí àti tún lè pè ní títẹ́ pẹpẹ ẹ̀yìn ọlọ́jọ́ mẹ́ta ọjọ́ wo gan ni yóò gbéra sọ́sà.
1: On 18, 19 and 20 ti oṣù tá a wà yìí.
0: Ọ̀sẹ̀ tá à ń wò náà kan
1: yìí. Tabana gà ọ̀ náà ni. Tabana gà wáyé wò láwọn rí.
0: Adúpẹ́ aago mélòó ni ètò gbogbo yóò máa gbéra sọ ní ọjọ́
1: kọ̀ọ̀kan. Olórí ọ̀fẹ́ Ọlọ́run aago mẹ́rin àbọ̀ ariwo ìyìn á ti sọ sókè. Òfèrè ìdúró gbogbo ntẹ́ mọ̀ pé wọ́n fi ń yin Ọlọ́run ó ti wà níkàlẹ̀.
0: Kábíyèsí o.
1: Àwọn akọrin náà ti ṣetán láti gbóhùn sókè. Láti yin ọba àwọn ọba.
0: Láti yin ọba àwọn ọba.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí o. Bàbá kẹ́ ẹ tó wọlé lẹ́ẹ̀kan mo pèdè kan mo ní bẹ́ẹ̀yàn bá gbàdúrà débì kan tó bá dà pé ogun yẹn kíní ọ̀hún ó ń sorí kunkun kéèyàn gbìyànjú ìyìn pé inú ìyìn ogun a máa rá sínú ẹ̀ sóòótọ́ ni.
1: Jana olótú ayé àpẹẹrẹ láyé àwọn Paul òun Sila bíbélì ni wọ́n gbàdúà àkókò kan wà tí wọ́n yà sọ́tọ̀ fún àdúà. Ìgbà tí àdúà tán lé aládùà wọn ni ẹja chẹ́ǹgì síìmù síìmù wà tán lé yóò fẹ́ pé wa
0: o. Kábíyèsí o.
1: Wọ́n bá bọ́ sí síìmù tú ní wọ́n bá bèrè orin yìí.
0: Èdè tọ́lọ́run gbọ́ ni ìyìn jẹ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Kábíyèsí sá.
1: Èdè tó ló wá gbọ́ ni o kọ́kọ́rọ́ kan tí ń ṣílẹ̀kùn ọ̀run.
0: Káì.
1: O ní ìyìn. Ìyìn jẹ́ ti oúnjẹ tí wọ́n ń jẹ lọ́sàn-án lóru lálẹ́ ní òde ọ̀run. Kò sóúnjẹ mìíràn téèyàn bá yin Ọlọ́run ní téèyàn ń ṣe ni pé èèyàn ń darapọ̀ mọ́ àwọn tọrun. Èyí túmọ̀ ẹnu pé ẹja kúrò láyé yìí o ẹja ṣe bí wọ́n sì ń ṣe ní ọ̀run o. Olórin kan ni mo ráwọn ẹ̀mí lọ́run wọn ń jó.
0: Mo ráwọn ẹ̀mí lọ́run wọn
1: ń jó. Wọn àníṣẹ́ méjì. So téèyàn bá ti ń ṣe téèyàn bá ti ń yin Olúwa ní tòótọ́ ẹni tí ń kúrò ní ìpínlẹ̀ tàwa yìí ẹ ti ń darapọ̀ mọ́ àwọn tọrun.
0: Bàbá ìṣó òótọ́ tún ni gbólóhùn yìí àwọn kan pé béèyàn bá ń gbàdúrà ọlọ́run lè fi ìdáhùn àdúrà kò fi ran áńgẹ́lì sí èèyàn ṣùgbọ́n béèyàn bá yin ọlọ́run ọlọ́run fúnra ara rẹ̀ á máa sọ̀kalẹ̀.
1: Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni.
0: Èèyàn kì í fi ran ọmọ ẹni.
1: Bẹ́ẹ̀ ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ọlọ́run fúnra ẹ̀ ló ní iyì áńgẹ́lì kan ló ní. Òun gangan ló ní iyì kódà àwọn áńgẹ́lì gan ò sinmi lọ́sàn-án láti lóru tẹ bá ka ìwé ìfihàn orí kẹrin ó ní àwọn tó ní iyẹ mẹ́fà ó ní wọn kò sinmi ní ọ̀sán àti ní òru wípé
0: mímọ́
1: so iṣẹ́ tí wọ́n ṣe ní òru ní ọ̀sán ní òru ní alẹ́ ní gbogbo ìgbà ní ọ̀run ìyìn ni o ìyìn ni tá a bá ti ń yan ọlọ́run báyìí ẹni tá à ń ṣe ni wípé à ń darapọ̀ mọ́ àwọn tọrun láti máa yin Olúwa iṣẹ́ Olúwa ni.
0: Tọ́ ọ̀dà bàbá níbi ètò ọlọ́jọ́ mẹ́ta tí ó wáyé ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí Wednesday àti Thursday ẹ ti sọ iye aago tí ètò yóò máa gbéra sọ ní ọjọ́ kọ̀ọ̀kan ẹ wá jẹ́ ń béèrè lọ́wọ́ yín àwọn olórin ẹ̀mí wo ni ká máa retí fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ìsà.
1: Fún àwọn tí wọ́n ní àǹfààní láti gbọ́ fọ́nrán a gbọ́ nínú fọ́nrán yẹn wípé ọ̀kan nínú àwọn màmá wa olórin àgbáyé ni mama Dr. Evangelist Bola rẹ̀ wọ́n ń bọ̀ láti wá bá wa gbóhùn sókè láti yin Olúwa. Bákan náà ààrẹ Goma Harmony Brass wọ́n wà lára wọn tí ó bá wa yin Olúwa pẹ̀lú fèrè 101 trumpeters. Òun ni wọ́n fi ṣí fèrè sí ọ̀run sílẹ̀ ní ọjọ́ ìrìn àjò yìí. Bákan náà àwọn olórin ẹ̀mí tí wọ́n kọrin ní ìsọjí tí a ó dára ayá tí a ó pàtẹ́wọ́ tí ó jà Queen Asaf àwọn náà wà lára wọn tí Olúwa máa lò fún wa Kéhìndé Ògèdègbé wọ́n wà lára wọn tí àwọn náà gbóhùn sókè láti bá wa yin Olúwa ní ọjọ́ yìí.
0: Kábíyèsí o. Àwọn ikọ̀ àti ìrìnjú Ọlọ́run wo ni wọ́n wà ń kalẹ̀ níbi ètò ìsà.
1: Bàbá wa Prophet Femi Dairo èyí tí a mọ̀ ní
0: bàbá àánú yanjú ẹ̀
1: gẹ́gẹ́ bí orúkọ wọn bàbá àánú yanjú ẹ̀ gbogbo wa lẹ́yìn ká mọ̀ pé Ọlọ́run máa yanjú rẹ̀ kò sí tọ́lọ̀ ní yanjú lọ́jọ́ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: So àwọn náà wà lára wọn tí Olúwa máa lò baba wo liwa agba ni ijowa ni kiriba tirafo ni tesiwaju ti kopona won itala ah so korodi baba wo li agba korodi eh awon ma wa ni kale lati wa suri agba fun wa eh olusaguta ma popola awon na wa nbe pastor olaolu adeyemo prophet gibril oladi pupo baba wa pastor moses owo se ni awon na wa nkale awon po awon to lugo lu won ti gbaraji awon ko ni wa apapo awon na wa nkale koda won se riaza won si wa ninu adua ti awe lati
2: lati fi pade
1: eto yi lati si fere si orun kale
2: oda baba awon oju opo nje anfani ma wa tori kakiri agbaye lawon eyan o ti darapo mo wa ni bi eto yi fun awon to wa ni America awon ti won wa ni Canada ati bi be lo nje oju opo wa ti won le darapo mo laarin ojo meteta ti itepepe eyin si oba deda seda ti o fi waye
1: be ni ani oju opo to to meta e ti a le kan si
2: e sa wo sa
1: akoko ninu e gege bi oruko eto yi ifata
2: yes sir
1: te ba ti te ifata yo gbe yin debe ni Facebook EKG CNS Movement Church Ilorin District Headquarter. Una yo gbe yin debe.
2: Okay.
1: Then Cherubim and Seraphim Movement Church Ilorin District Headquarter English Chapel. Awon oju opo meteta yi la nlo fun Facebook baka na CSMC Ilorin District Headquarter fun YouTube. Awon to ba fe join wa lati YouTube. Gbogbo ni to ba gbonu awon oju opo yi won ba wa pade won wonu isin pelu wa live and direct
2: oda tori akoko ti ko wa ni papa mara number wo ni awon eyan le pe yin si lati fun ekunrere alaye nipa eto yi sa
1: won le pe 0701 0701 6 6 6 6 6 3 6 3 6 0701 0701 6 6 3 6
2: oni number te la nfani lati pe si baba laarin iseju bele nje ba nsoro aseja ma lo fun tirole
1: gbe ti tun gbo mi egbo oluwa lati eni woli re iyin yan yanju oro e loruko
2: jesu
1: si
2: jesu
1: gege bi oro na e fata mi mo to ti ti ninu ile re eyi ti o fun olayo eyi to to ti di banuje si o to ti di ajaga mo to wa ni oruko olorun alaye e fata ko ma sibe loruko
2: jesu
1: anu oluwa de ba yin o de ba ise yin o de ba owo yin
2: ko
1: si mo ko si ose mo ko si ijakule ko si wahala ko si idamu ilekun go si ile omo si eni ti o ni ona bayo ilekun sibe loruko
2: jesu
1: ogolu oni fi ni sile ni ase ti baba ti omo ti emi mo
2: amen
1: do ni baje awon osise be eldaba
2: ami jesu
1: oguluwa yo gbule ni
2: ami jesu
1: baba teluwa lo fun ise diamond oluwa yo tubo pon fagara
2: ami jesu
1: agbara jesu yo di won mo
2: ami jesu
1: ogunu ferun loke
2: haleluya
1: jesu christi oluwa wa
2: ami ami ami loruko jesu to ni lati mo senu wan dede sibi lori eto fun ti role a tun pade lola lase edumare eja jo pade o fun isin ope olojo meta yo lagbara gan tori pe jesu yo dabira yo sina wa agbara e ma gbe ninu anu olo ma fo wesu ya wi pe iwo gangan le ri kan o
3: orushi
4: Kotito, lati gbohun soke kori yin sobo ni bore tin dabira ni bi sojo lososo ni efata isoje efata pe odun kan gbako hallelujah

0: multivitamin drops and syrup adidi ise fun awon ikoko atawon mo wewe bi won se ndagba o ni awon vitamin to se pataki ninu fun idagba soke abo ara ati opolo to ji pepe nafdac ifon telu afrabite je oja afrabchem limited ti won se panda paracetamol
1: chai my head oh oga landlord why you dey shake like ceiling fan eh my village people don't come again oh this one with your body hot so you don't do test
2: yes see result oh
1: Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
2: Thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid. Marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Ni gbogbo iseju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikulukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyerin.
6: Latinu yarai rui Diamond 88.7 FM. Ilorin, iroyin agbaye.
7: Eku role, won yi ni awon koko to wa ninu iroyin na. Are Tinubu pe fun idibo alalafia ni ipinle Osun. Ijoba apapo siso loju ifowosowopo ijoba apapo ipinle ati aladani lati le mu ayipada ba eka eran osin lolede yi gomina ipinle osun selere lati se wadi to lagbara lori isele isekupani ni ipinle ohun ni ile okere o kreju eyan mewa lo wa lese kan aye ese kan orun bi opolopo se sasala fun emi won nibi isele na lilagbara to nsele ni Croatia iroyin leka oro aje are Tinubu seleri lati so awon ibudo ifopo ti o ti dokuji be lo bu enu atelu sisowo lofo leka amuludu Iyabo Ojo elere ori itage fesun kan pe awon kan gbimoran ote tako ohun leka ere idaraya ajo NFF se agbekale igbimo oluwadi lori ijakule iko Super Falcons ni DJ ife eye agbaye ti awon obirin eku ro lele kan si eseun bi ese ndarapo mo wa lori iroyin kakiri agbaye ni Diamond 88.7 FM ilorin Ele igbo wa lori itakun lijara www.diamondfm.net. Ele riwa wo lori Facebook at Diamond 887FM. Bakona on lele download wa lori app at Play Store Diamond 887FM. Oloyede Seyi Jacob ni oniroyin yin. Iroyin ekunrere yo de se ti gbo yin leyin idanuduro ranpe yi aroyin e ma yi ku ni ikoni wa. Ikoni to tawon yo yi Diamond 88.7FM.
8: Ro wi pe baye ni ipenija to n koju eda ma mu ni ke ni gbogbo igba la ma ro wi pe baye ni ipenija to n koju eda ma mu ni ke
9: ara ye ti su mi gbogbo eti e ti su mi ko ye mi mo ke ti mo fe se be
8: sugbon oju aye o tun le fi ni han baye ma se ma ro wi pe awon eniyan ko ni isoro nitori pe won rerin won si yegenu ni gbogbo igba ene kokan lo ni ohun to nla koja labenu kaloku la biti e lara ma bere alaafia awon ore re si ma se dada si gbogbo eniyan
10: imoro yi lo ni tese ti igbo yin lati ikani Diamond 88.7 iroyin
11: iroyin ekun rere lati le ise Diamond FM
7: e kaabo pada lati bi idanaduro ranpe yen iroyin kaakiri agbaye ohun ri lekun rere Ààrẹ Bọ́lá Tinubu ti pe àjọ elétò ìdìbò ilẹ̀-èdè wa Nàìjíríà INEC àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú wípé wọ́n fi ẹsẹ̀ ètò àlàáfíà múlẹ̀ wọ́n jẹ́ kí gbogbo rẹ̀ ó mọ gaara bákan náà ni wọ́n gbúdọ̀ ṣe ètò ìdìbò gómìnà èyí tó kúnjú òṣùwọ̀n ní ìpínlẹ̀ Ọ̀ṣun Tinubu pe òun nínú ọ̀rọ̀ tó fi léde láti ọ̀dọ̀ olùgbanímọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú rẹ̀ Báyọ̀ Ọ̀nànúgà ní ìgbáradì ìdí ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ Sátidé ọ̀rọ̀ àjọ INEC láti rí dájú wípé wọ́n fi ìwà ọmọlúàbí ṣe gbogbo àwọn ohun tí wọn yóò ṣe àti láti rí dájú wípé wọ́n ṣe ètò ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ kí ohun gbogbo sì lọ ní ìrọwọ́-rọsẹ̀ Ààrẹ Tinubu tún pa àṣẹ fún ọ̀gá pátápátá ọlọ́pàá àti àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò tó kù láti rí dájú pé wọ́n ṣe ètò ààbò tó péye ní gbogbo ibùdó ìdìbò kọ̀ọ̀kan àti láti rí dájú wípé wọn ò gbà kí ẹnikẹ́ni kó da ètò rú Tinubu rọ àwọn olùdìbò láti rí dájú pé kálukú ṣe ètò àti ẹ̀tọ́ rẹ̀ bó ti tọ́ lábẹ́ òfin lálàáfíà kí wọn yàgò fún àwọn ìwà tó lè da ètò ìdìbò náà rú

0: 1977 Adeoye ṣàlàyé wípé ìdàgbàsókè ọ̀hún kò sí lẹ́yìn bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti fààyè gba àwọn tó kúnjú òṣùwọ̀n àti pé àwọn èèyàn jákèjádò ló fẹ́ràn ẹni tí wọ́n fàkalẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò ààrẹ tí ṣe gómìnà Ṣèyí Mákindé. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn káàkiri àgbáyé lẹ̀ ń tẹ́tí sí ní Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn yóò tẹ̀ síwájú lẹ́yìn ìtànúdúró ráńpẹ́ yìí. Àròyìn ẹ má yìí kúrò ní ìkànnì wa ìkànnì tó ta wọn yọ yìí Diamond 88.7 FM Ìlọrin.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ káàbọ̀ láti bi ìdánudúró ráńpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀ síwájú ní ilẹ̀ òkèèrè. Iná ńlá ṣẹyọ ní Croatia létíkun léyìí tó ti ṣekú pa ènìyàn mẹ́wàá ní èyí tó mú kí ènìyàn mẹ́wàá wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run bó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún farapa nínú ìṣẹ̀lẹ̀ iná alágbára ọ̀hún tí àwọn panápaná bájà lóru mọ́jú èyí jẹ́ ọ̀kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹyọ lóru tí ó burú jù nínú ìtàn orílẹ̀-èdè ọ̀hún ní nǹkan bíi léyìí tó jẹ́ wípé àwọn bíi 2000 ènìyàn ni wọ́n ti kó kúrò ní abúlé tó súnmọ́ ìtòsí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ léyìí tó yí àwọn òkèká tó sì ba ọ̀pọ̀lọpọ̀ ilé àti dúkìá tó ń ti àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ jẹ́ ní kùtùkùtù òwúrọ̀ òní ti ṣe ọjọ́ Jímọ̀ nígbà tí ẹni tó jẹ́ olórí ìlú ọ̀hún Andre Plekhove tí ó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà ó gbóríyìn fún àwọn òṣìṣẹ́ panápaná fún iṣẹ́ akin tí wọ́n ṣe lágbègbè ibẹ̀. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Ààrẹ Tinubu ti sọ di mímọ̀ wípé ìṣàkóso òun yóò sọ ibùdó ìfọ̀pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ti dòkú jí. Bákan náà ni ó kìlọ̀ wípé àwọn ọmọ wọn àṣeyọrí wọn pẹ̀lú àwọn iṣẹ́ tí wọ́n bá ń gbé ṣe níbẹ̀ kìí ṣe pé kéèyàn ó kàn jí kó lọ bí iṣẹ́ lásán bíi ta àtẹ̀yìnwá. Tinubu sọ̀rọ̀ òun nígbà tí ó gba àlejò ẹni tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn tí ń ta epo àti àwọn ohun tí wọ́n ń pèsè láti ara epo rọ̀bì Salimán Ọládìtì àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nílé ààrẹ tí ń bẹ ní Aso Rock ìlú Abuja. Tinubu tún rọ àwọn tí wọ́n ń lo ọkọ̀ akẹ́rù pé kí wọ́n ó tẹ̀ síwájú ní yíyí ọkọ̀ wọn padà sí èyí tí ń lo gáàsì. Ó ní àwọn tí ń lo gáàsì báyìí wọn yóò lè sọ bí wọ́n ṣe ń dín owó ànádànù kù ju ti tẹ́lẹ̀ lọ. Bákan náà ló ṣàlàyé wípé àwọn ṣe ètò àti pé ìṣàkóso òun ó ń ṣe ètò láti rí dájú wípé wọ́n dín owó ànádànù kù látìgbà tóun ti gorí àlééfà lọ́dún 2023. Ìròyìn lẹ́ka amúlùúdùn. Eléré orí ìtàgé Ìyábọ̀ Òjò ti sọ síta wípé níṣe ni àwọn kan ni wọ́n ń gbìmọ̀ràn ọ̀tẹ̀ tako òun. Ìyábọ̀ sọ̀rọ̀ òun lórí ọ̀rọ̀ tó fi léde lórí ìtàkùnjára Instagram. Nínú ọ̀rọ̀ òun ni ó ti fi ẹ̀sùn kan àwọn kan tí kò dárúkọ wípé àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn kan wà níbì kan tí wọ́n ti ń húmọ̀ ọ̀tẹ̀ nípa òun. Ṣùgbọ́n ó sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ àti aráàlú wípé òun yóò tẹ̀lé ìlànà tó tọ́ lábẹ́ òfin àti wípé ó ṣàlàyé o wípé gbogbo bí wọ́n ṣe ń dìtẹ̀ mọ́ òun kò sì lẹ́yìn bí òun ti ṣe máa ń dúró lórí pé kí ìdájọ́ òdodo lékè. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Àjọ NFF ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùwádìí láti wo bí àwọn agbábọ́ọ̀lù Nàìjíríà bi won se ni ijakule lati kupa ni bi fe eye agbaye ati bi iko super falcons ko se le pregede idije ife eye agbaye ti awon obirin de odun 2027 igbesi ohun waye latari bi awon iko obirin wa se subu yege ninu idije ife eye ile adulawo to waye ni Morocco nibi ti iko super falcons ti jadanu ni pele quarter final leyin ti won je gba igbaju meji si o kan ni waju South Africa ni ifese won se eni oriyo odile iroyin kakiri agbaye fun ti role oni ko ni ju bayi lo ka to danu duro lori iroyin na egbo awon koko ta ti menu ba le kan se a fi to yin le ti pe are tinubu pe fun idibo alalafia ni ipinle osun ba kan na ijoba apapo siso loju ifowosowopo ijoba apapo ipinle ati aladani lati le mu ayipada ba eka ise ran osin gomina ipinle osun seleri lati wadi se wadi to lagbara lori isele isekupani ni ipinle na ni ile okre lati mu ase ti boyin pe okreju eyan mewa lo wa lese kan aye ese kan run bi opolopo se sasala fun emi won ninu isele ina le lagbara to sele ni Croatia leka oro aje are tinubu se leri lati so awon ibudo ifopo ji be ni ubu enu atelo sisowo lofo leka muludun iyabo ojo fesun kan pe awon kan gbimaran ote tako ohun leka ere idaraya ajo NFF se agbekale gbimo oluwadi lori ijakule ko super falcons ni dije ife eye agbaye kato ma lo nje yin mo pe niru ojo oni lodun 1925 ni igbimo awon akeko ni ha iwo orun ile Africa kura awon jo ti won si se idasile egbe ohun lati owo awon akeko imo ofin mokan leni ogun ladipo sholanke ati abagbankole bright ni won je olori nigba na ti won le waju ni baye ti mo bo ba ni onkon ti e fe fi to awon akoroyin wa leti e le pe sori number ibani soro 0916067526 abiodun akinwumi lo se akojopo ro kakiri agbaye ti role oni oloyede se Jacob lo tun si ede abinibi to mu ase ti igbo yin esun pupo be se nte ti bo ikani wa ikani to tawon yo yi diamond 88.7 fm akufaji opin ose

0: Inshallah.
1: Amen. Ya
0: Allah. Lórí ètò yìí ti ń kà gbìyànjú láti sọ ẹni tí mò ń sọ ọ̀rọ̀ mi ó ti máa yé wọn báyìí. Ní ṣókí. In tí èèyàn le gbìyànjú ṣe fẹ́ dà òun náà ni pé máa ṣe nǹkan báyìí. Gbogbo fúnni tó bá ti fún yín lẹ́ẹ̀kan tó fún yín lẹ́ẹ̀kejì. Ọlọ́run má jà ṣúra wa. Ọlọ́run ọba lọba tí fúnni tí ò ní ṣèrègún. Ìyá mi máa kọrin kan. Kódà wọn bá ń kọ fàlìkálí. Àlìkálí gbogbo ibi tẹ ẹ bá wà ọlọ́run ọba ń wà
1: fún
0: yín. Ọlọ́run ní fìgbà kan fi yín lẹ̀ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní dá yín dára yín. Àlìkálí ọ̀tẹ̀ mọ́tò ẹ bá fọ ọkọ̀ míì sí ẹ ti ń mú lọ́bọ̀ mímu. Àlìkálí gangan.
1: Àlìkálí Allahu Akbar.
0: Ní sọ̀rọ̀ ń ka wọ́n ti ń lo tẹ́nu wọn tán báyìí Muslim Lawyers Association of Nigeria. Kwara State chapter their chairman outgoing. N sọ̀rọ̀ n pa associate professor Taufik Abdulrahim. Ọlọ́run ní dayin dára yín.
1: Amen. Amen. Ya Allah.
0: Alájà mi kọrin kan fún wọn jù ni ọpẹ yẹn lẹ́ẹ̀mejì kó lójú. Ọlọ́run lápẹ́ tún pé kó dùn mọ́. Ọlọ́run lápẹ́ tún pé
1: kó dùn mọ́.
0: Ọba pé yẹn lẹ́ẹ̀kan tó pínlẹ̀ kejì yóò
1: change. Yóò change.
0: Kí ló dé?
1: Kì í ṣe.
0: Àmọ́ Ọlọ́run ọba nínú rẹ̀ máa dùn pé ó tí ẹ̀ bí mí ni bí mí.
1: Bí
0: ìyá tó sọ kí níyìí tèmi ó kàn sọ fún ní ṣókí náà ni pé tí mo tún lè ṣe ń bẹ̀ ni wípé torí mi náà rédíò ó kàn jẹ́ pé ó máa ń kàn fa status ni ẹ bá ti ń gbọ́ ẹ mọ̀ pé ẹni yìí èmi náà God ni mí náà bí ẹ̀yin náà ni.

0: òun náà gbogbo ẹ náà ni.
1: ètò gbọdọ ta ń wèrè lọ gbogbo tí wọn gbà lọwọ
0: ọgbọn
1: mọjà kan rí ọkọ dẹbi pẹtọ
0: narun
1: mọ azakir abdulaziz
0: bàbá larubawa
1: gbọdọ ta ń wèrè lọ gbọdọ ta ń wèrè lọ
0: kíá
1: tọjú ara rẹ bó o ṣe ń jẹun yẹn náà àwọn tí ó tuntun skin rẹ ṣe
0: bẹ́ẹ̀
1: fi ẹwà wa mọ lérí fèsì nìkan o ní bá ti kun pancake o ti bo ara náà ń kọ tó bá bára lẹ that confidence ipe téèyàn bá ti bọ́ ṣọkalẹ̀ kínú yẹn lè dùn kó lè wà confident of yourself ẹ wò àjọ
0: pẹ̀lú ìsèpàlẹ̀ jọmọ wa bọ́ mọ́ wa sáré ṣe pàpàpà ọmọ ọlọ ọlọ yàrá ìwọ orí ọgbà
1: so kínú rẹ lè dùn pé kí wọn náà tẹ̀lé kákọ́ lè bọ́ ṣọ́ kó lè fi lọ fi bọ̀ níwájú àjìmí pé sọ lẹ́kọ̀ọ́ sówó ọbẹ̀ ni ẹ kọ́kọ́ hàn lè mọ̀ díẹ̀ tó sílẹ̀kùn gbogbo orun tá ń wí ṣé kí ni gbọdọ̀ tá ń wírì lọ ìtòdù mọ àfọlábínú gbogbo
0: orun
1: gbọdọ̀ tá ń wírì lọ gbogbo ẹ̀ ló wà intaji míì náà tí wọn ò fi wá ní yín músò náà tó bá sọ pé òun fẹ́ start engine ibẹ̀ńbẹ̀ àwọn kòkòríkò ọ̀dọ̀ tá ń wírì ló wà oru okokoriko nbẹ́nbẹ́ àwọn vegan honey iṣẹ́ tí ń ṣe nu àwọn dragon bitters ẹ rí i pé àwọn orúkọ tó define iṣẹ́ tí ń ṣe ni ẹ rí i pé àwọn orúkọ yìí lágbára àpìnkàn ní okokoriko ẹ rí i pé àfọlábí gan ti mú lọ́wọ́ okokoriko àwọn vegan honey honey yìí ṣe mọ̀ pé n tó dùn náà ń pè ní honey kì í so yín nìkan náà ń pè ó tó kì í so yín nìkan ní honey so mo fẹ́ kẹ́ ẹ lò túmọ̀ rẹ̀ ń implied me ni kẹ́ ẹ lò fún vegan honey ó wà ń bẹ̀ àwọn dragon bitter ọdọ tán wẹrẹ ni
0: ibẹ lọwọ
1: tí wọn náà fi jájà míì tó fi jájì míì gbogbo ẹ pátápátá
0: ọlọrun máa kà wọn tó àmì lẹyìn àlọ adúpẹ lọdọ ọlọrun ọlọrun ní sílẹ ilé àwìn máa pàápàá náà tí wọn bá fẹ lọ sí ọdọ
1: ẹ
0: dọbi sí wọn wà ní àdúgbò kele ládùjúkọ ilé ọládìmẹjì ní kankato nílùú ìlọrin ẹ bá wọn bẹbẹ ní ẹdọbi sí wọn wà wọn bẹ ní apalara lọnà ikimọ yunifásitì ilé ìtajà wọn wà bẹ wọn sì ń bẹ ní sàlẹ àlùkò níbi junction sàlẹ àlùkò yẹn tó bá ti gbójú sọ kankan lẹgbẹ báńkì kan tá à ń pè ní microfinance bank inshallah ilé ìtajà tẹwéèrún wà lọkankan bẹ a sì ń bẹ ní ìsàlẹ kòtò níbi junction ìsàlẹ kòtò yẹn náà ni wọn wà wọn bẹ ní emirs road ní emirs road yẹn wọn wà ń bẹ náà inshallah wọn sì ń bẹ ní azmuna lamutọ èyí tó wà ní gèrè alimi wọn wà ń bẹ wọn sì ń bẹ ní tipa garage èyí ní tanker wọn wà ń bẹ inshallah bí ọba ti dé ọba àwọn pàdé wọwọ bẹ kọ ṣàlàyé tí máa ń ṣe fún
1: ọ nọmba àtàwọn ẹrù lélẹ ẹkọ nọmba ìkàlẹ ẹdákun àánú tá a sọ kò mọ níbì kan
0: wà
1: ó lè fi ṣàánú fún yẹn ìwọ náà lè lò gẹgẹ bá a ṣe sọ pé kò ń ṣe pé kó rẹyìn nìkan kò tọjú ara rẹ kó máa dán tó fi jọsìn
0: n
1: tí ó fọ ń kù záàrí gbogbo ẹ pátápátá àgbàlá àtàwọn ẹrù ló wà títẹ ìkírun gbogbo ẹ náà ń ta ẹkọ nọmba àtàwọn ẹrù kalẹ 08030751690 nọmba tanwere nu fi ṣaanu ọlọrun kó jágùn lẹmi
0: mọjà
1: tán báyìí ọlọrun ìwọ lásìkò yìí amina tù yìí alẹ mi tó jẹ wá tó ń jẹ pé ọlọrun ọlọmọ sábà wà
0: kẹ
1: báàgẹ báwa yọ ní sọ gbogbo ntàn wí gbogbo ntẹyìn ọlọmọ ikú sínú fẹẹ lè sọ yẹn ọlọmọ sì wá ń gé fèrè kí yóò mọ rò kí bí a ní bí ọdún bí báyìí bí a ní tọ́ wọn sì ní ká mọ̀ ró bí
0: ọlọ́run
1: ṣàṣàánú báwa yá fi wọn fún sẹ́lá mahamud báwa gbàbọ wọn
0: bọ́lá
1: sọ́lọ́lá ìdí ni ẹja gbìyànjú ká ṣe dáadáa ká ṣàánú ọlọ́run dákun fi dáadáa
0: rọ ọlọ́run
1: ọlọ́sà òfà yútìkà rọ́bùkà.
0: wa aleykum wa rahmatulah ta'ala wa barakatuhu.

fẹ́ràn oúnjẹ àmọ́ o kórira ìbalẹ̀ inú tó máa ń wáyé látàrí inú kíkún àyà títa àtàìsílẹ̀ oúnjẹ nínú tí kìí jẹ́ kó jáfáfá lẹ́yìn oúnjẹ má gba ìbalẹ̀ inú láàyè láti jẹ gàba ọjọ́ rẹ̀ gascol antacid yóò palẹ̀ inú kíkùn mọ́ kíákíá tára rí ó sì padà bọ̀ sípò lọ́gán àṣé lọ́nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ olómi tó ń bẹ́nu ṣọ̀rẹ́ àti oníkóró jíjẹ gascol iṣẹ́ rẹ̀ dáa owó rẹ̀ ò gúnpá kò sì ṣòro láti rí yan ìtura yan ìgboyà gascol antacid ó ti wà káàkiri ilé ìtajà ládùúgbò rẹ̀ gascol antacid ìtura kíákíá pẹ̀lú àlàáfíà ilé iṣẹ́ Fitzin Healthcare PLC lo ṣe

0: Samsung phone for any of our M-Copa shop within near you. You still fit locate any of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now, now. Pay small, small.
1: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
2: Yes, see result, oh.
1: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am.
2: Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
3: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
4: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
5: Ni gbogbo iṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn nyerin.
6: Ìwé Hosea orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Ìmọ̀ Ọlọ́run yìí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè. Lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ Ọlọ́run tọ̀ yín wá. Èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa Pastor Joseph Adewumi látinú ìjọ Christ Deliverance Liberation Church tó wà ní number 1 Liberation Street Òsèré ní Lọrin. Bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí, Ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín, yóò sì farahàn yín, ẹ ó sì di alábòkún fún lórúkọ Jésù. Ẹ máa bá
7: Baba ni orúkọ Jésù.
8: Amen.
7: Apata yera ya dupa ya Gbenga to dupa yin ni Olorun.
8: Thank you Lord.
7: Adupa fun opolopo ana adupa fun ore ofe yin.
8: Thank you Lord.
7: Adupa fun aye te fi ngba wa.
8: Thank you Jesus.
7: Agbenga fun wakati dara wakati siniye. A n lo sinu oro Olorun oro ni wakati oya soro jade.
8: Amen.
7: Emi mimo eyin le ni se gbakoso.
8: Amen.
7: Gbenu mi soro.
8: Amen.
7: Gbakoso.
8: Amen.
7: Adupa pe ti se.
8: Thank you Lord.
7: Jesu Christi. Oluwawa.
8: Amen.
9: Baba, Jekogo mi soro, Torogo ton soro.

Ọlọ́run ẹ̀rí pé àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa Pastor Joseph Adéwùmí láti máa jíṣẹ́ yìn rere tú òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ Christ Deliverance Liberation Church níbi tí Ọlọ́run ti ń ṣe gbogbo ogun wọlẹ̀ pátápátá. Gbogbo ẹni tó sunkún wọ Christ Deliverance Liberation Church ni wọ́n fò fáyọ̀. Bógun ti ń ṣe nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Pastor Joseph Adéwùmí. Ṣé ẹ̀mí mímọ́ Ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu? Ìwọ náà máa bọ̀ nínú ìjọ Christ Deliverance Liberation Church kí Ọlọ́run alágbára jù ló so òkè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀. Kí ni àlàkọjá rẹ? Ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni? Ogun ayé àlákàlà ká máa jẹ lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú. Ogun promise and faith àìrọ́kọ́ráyafẹ́ àìrọ́mọbí. Ó yá máa bọ̀ kí Ọlọ́run Liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ. Kò wá sẹ́ni tó wọ Christ Deliverance Liberation Church tí ò lẹ́rìí. Lórúkọ Jésù ìwọ lẹ̀rí kan. Christ Deliverance Liberation Church wà ní number 1.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin.

0: The time is 9 o'clock.
1: Ago mẹ́sàn-án ti lù.
2: Bọ́dá sọ̀dí, kẹ́yìn mọ̀gbà tán ṣe kọ̀mpútà.
3: Ìgbà tí wọ́n ṣe.
2: Ìgbà wo náà ṣe.
3: Ọmọ ẹni tó ṣe.
2: Kílé tó máa ń jiyàn báyà.
4: Kí lẹ ń jiyàn sí? Ṣé ẹ tí gbọ́ nípa ètò tó ń ṣàtúpalẹ̀ àwọn ìwádìí lórí bí àwọn ohun ìdàgbàsókè tá à ń fojú rí láwùjọ wa ṣe wáyé? Ẹni tó ṣe wọ́n tẹ ẹ mọ́dún tí wọ́n gbé wọn jáde.
5: Kí ló orúkọ ètò ọ̀hún?
4: Àràǹdẹ̀kùn ni.
5: Àràǹdẹ̀kùn.
4: Bẹ́ẹ̀ni, àràǹdẹ̀kùn. Pẹ́kọ́mọ ológun ni wá já tiẹ̀ kárí. Lórí ètò àràǹdẹ̀kùn náà lẹ́ ó ti máa gbọ́ nípa àwọn onírúurú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ọ̀jìmí onímọ̀ ìjìnlẹ̀ ṣe lágbàáyé. Tẹ máwọn ohun èlò tí wọ́n gbé jáde. Ètò àràǹdẹ̀kùn, ètò tó wà educative, informative, bẹ́ẹ̀ ni àwàdà kẹ́ríkẹ́rí òní gbẹ̀yìn lórí ètò yìí o. Tàwa ni atọ́kùn ètò yìí, Ọ̀làǹrẹ̀wájú Ògúnníyì, Ọ̀páẹ̀bìtì, ní gbogbo alẹ́ ọjọ́ Jímọ̀ Friday, lágo mẹ́sàn-án alẹ́. Lẹ́ẹ̀ mọ jẹ̀gbádùn ètò yìí lóní rẹ́gẹ́dẹ́ fín. Àràǹdẹ̀kùn, ètò tó ń sọ nípa ìwádìí ohun àwárí, àwọn ohun ìjìnlẹ̀.

0: ọlọ́run alẹ́ ju wọn lọ sẹ́ẹ̀
1: á ju wọn lọ o
0: gbogbo ayé lọ
1: kábíyèsí o
0: gbogbo òrìṣà
1: lọ á ju gbogbo wa gan lọ
0: ẹyin náà lẹ kó wa jọ kò ń séde tẹ ẹ gbọ
1: bẹẹ ni
0: ẹ ṣe gbọ tàwùsá
1: ẹ
0: gbọ ibo
1: bẹẹ ni
0: kó láì gbọ ti yorùbá
1: yọbọ
0: ọgbọ àfọpẹ fún yín
1: ọpẹ ni
0: pé ẹ ṣeun torí pé àánú yín dúró títí láéláé
1: yóò
0: bá sí ẹyin ni kí ni jẹ àwa
1: níbo
0: pé ìwọ náà ló wà lókè
1: ibà
0: tó sì ń gbọ igbe wa
1: ìgbọ
0: àwọn tá a wà ń sàlẹ̀ tá à ń ké pè ọ ọlọ́run o ṣeun torí pé ìjẹjọ rèé tá à ń dágbé lórí ètò pé a tún pàdé ṣùgbọ́n o tún sọ pàdé wa ọba tí ó gbà láfíà ara wa
1: bẹ́ẹ̀ni
0: ọba tí ó fi ojú wa tí ó fi jẹ wá níyà
1: adúpẹ́
0: imú wa kò fi jẹ wá níyà
1: amadúpẹ́
0: o ọpọlọ wa kò fi jẹ wá níyà ọlọ́run adúpẹ́ o o ò jẹ́ ká di nǹkan tí wọ́n mọ gbé káàkiri ọlọ́run ògo ni
1: fọlọ́gbẹ́ ògo
0: olólùfẹ́ wa náà a mọ̀ pé a bá wọn láyọ̀ àtàláfíà ara ń dá ẹkùn rèé
1: ara ń
0: dá ẹkùn bí ò bá jọ ni lójú
1: ẹni
0: kọ ọmọ ológìnì náà kó wá
1: dá tiẹ̀
0: àtúndé náà
1: ló ṣe ra
0: fẹ́ kẹ́kọ̀ọ́
1: ẹ máa bọ̀
0: wá sórí ètò
1: ẹ máa
0: bọ̀ wá sí dayamond
1: ẹ máa bọ̀
0: àti gbèdélálẹ̀ tẹ̀ nínú
1: ẹ̀
0: ara ń dá o
1: ara ń dá ẹkùn.

0: àwa náà fọpẹ́ fìyìn fún Ọlọ́run. Àmọ̀ tó dé lálé òní lórí ètò tá a pè láràndà.
1: Adé o, adé lálé
0: yìí o. O jákè jádò tẹ́ ti ń gbọ́ wa dámọ̀dì náà lẹ̀ ń gbọ́ o.
1: Náà lẹ̀ ń gbọ́.
0: Ẹ lẹ́ bẹ́ẹ̀ kú dédé àkókò yìí o.
1: Ẹ kalẹ́ o.
0: Ọ̀dà mi apẹ́yìnbọ̀ níbi máa kó Sunday dáa sóò níbi tẹ̀ kó pè lókè Chukwu Ọlátínrẹ́wájú Ògùn níyì ọ̀pá ibi tìlẹ̀ mi ń jẹ́ alákàfẹ́yìn rẹ o ìjẹ́ Alùgbé International Presenter. Ọmọlárin ti fabalámọ̀ kan yẹn gan òkú papapa fi rẹ̀
1: Emi ni baba labule yun adide mo gbagbe ejo ma si gogi to mo ma we won ko tori na a pari tin ge punk a firu mu se fence ti mi na so fun yin pe e ka le o aranda o
2: aranda kun to ke ni ba mi luko temi o sin le ba mi omo lo je loko e kule e ka le o ka le kan si e tun gbadun wa lasale yi aranda o
1: aranda kun
3: e we ka le ka bo sori tuta pe ni aranda kun lagbara lo olorun ba mi oke ti te tin gbo wa kun ni bukata te mo na o si
1: o ko
3: temi o ti yi pada omo yin aburo yin ololufe yin oluwa gbe mi ga ma kin pelu mi loruko ti temi agunta so lo ekun oko yawo re le pa by station robo by for sosepi center re afefe oro akin omo akin mo nkin lale ti ni pe gbadun wa daada eleme e ku kale aranda o
1: aranda kun
0: lórí ètò lálẹ́ òní
1: àti dé o
0: bá ṣe wádé lájálẹ́ òní o ayé awá bẹ̀lẹ̀ ó bẹ̀rẹ̀
1: o bẹ̀rẹ̀ o
0: ilé tó sì bẹ́ sí un náà iṣẹ́ ni fi ń ṣe o
1: iṣẹ́ ni iṣẹ́ ni
0: ibi abadé lọ́sẹ̀ tó lọ kámú díẹ̀ sí lórí ọ̀rọ̀ tàwọn obìnrin
1: ọ̀dà
0: nílẹ̀ adúláwọ̀ ní àbílẹ̀ amẹ́ríkà tá a mọ̀ sí african american láwọn obìnrin táwọn náà ṣe nǹkan lágbọ́n bẹ́ẹ̀ ó ṣe sí ká tó ta kọ́sọ́ náà sáwọn apá àbòmí
1: lálẹ́
0: ní
1: Kí ló kọ ẹ?
0: Sera I Gode ninjẹ.
1: Ọ̀dà báhun.
0: Sera I Gode. Ẹni tá a wuyè. O náà ó ṣe àwárí àwájáde fún cabinet bed ni o.
1: O ṣeun.
0: Àwọn bẹ́ẹ̀dì tí yẹn lè ká ẹ̀lẹ́gbẹ́ rìnrìn àjò. Ẹ máa ń kọrin rọrùn ni.
1: Ọ̀dà.
0: Lọ́jọ́ kẹrìnlá nínú oṣù kejì ọdún 1885
1: fún mi.
0: Àmì ìdámọ̀ tí wọ́n jàn án ló ń tẹ̀ pé ìwọ lọ ṣe léyìn wọ́n wá fún àmì ìdámọ̀ tiẹ̀.
1: O ṣeun.
0: O ni 322/117.
1: A pọ̀.
0: 322/117.
1: Àmì pọ̀ o.
0: Ọ pọ̀.
1: Ẹ ṣeun.
0: Ẹ ti mọ̀ náà ni.
1: Ẹ kú rire.
0: Bengals yen dodo ti e na ni abiun
3: nbi
0: to wa ni o da obe kan na leleyi o ta le gbagbe ipa to na ko o ti e je pe oluko le eko ni nigba na school teacher ni o Miriam E Benjamin ni je Miriam E Benjamin
3: o
0: na sa wari awajade signal share o se fun motes nigba na lohun o fa won motes lori sisi awon lo se iru signal share lo se fun gba na o pe lojo wo ojo keta dilogun osu kejo odun 1888 mo ni ami dama ti won fi jan lohun te pe iwo na lo se afun o ni kini yi o ni 386/289 386/289 la mi dama pe iwo lo se
3: o gbiyanju

0: alábúlé o.
1: Dáhùn.
0: Mẹ́ ń dáhùn. Mo tún tọ̀ yín wá nìyẹn.
1: Ọ̀dà yóò dà fún.
0: Ọ̀dà kankan náà tún rèé tá a tún ṣe àwárí àwa jáde rẹ o.
1: Ọ̀sẹ̀ ká gbọ́.
0: Airbrush ni o. Téèyàn fi ń yarun. Fáwọn obìnrin ni o.
1: Tọ̀ mo rò pé tèmi yìí.
0: Irọ́ kìí
1: ṣe o. Ìbánimé ló ló kún bẹ́ẹ̀.
0: Eléyìí airbrush ó máa ń gùn báyìí. Tí ẹyin ẹ̀ máa ṣe ṣàkàṣàkà ṣàkà báyìí. O náà léléyìí tó ṣe.
1: Tọ́.
0: Ẹni ẹ̀ pé kí ló kọ ẹni
1: tó ń wuli. Àní kí ló kọ ẹ.
0: Lídà E Nima ní jẹ́.
1: Ọ̀dà báwọn.
0: Lídà E Nima ní New York City.
1: O ṣeun.
0: Ibẹ̀ náà ló ti ṣe.
1: O ṣeun.
0: Lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún mà ní oṣù kọkànlá.
1: Ọpẹ́.
0: Ọdún 1898.
1: Ọ̀nàjì.
0: Ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá. 1898 ni.
1: O ti ya wa ra le
0: bẹ ni
1: baba labule
0: ndahun mama

0: alábúlé o
1: n dáhùn
0: o ma tún dọdọ yín nìyẹn
1: káàbọ
0: o mo káàbọ mo kúrin
1: bẹẹ ni
0: ó dá obe kan náà rí o
1: ó dá
0: tó ń gbé lágbègbè kan tí wọn pè ní chicago ní illinois lọhùnún
1: dáhùn kí ló ṣe
0: chicago ní illinois ẹni ẹ tiẹ pé kí ló kọ rẹ gan
1: kí ló kọ obìnrin náà
0: ó dá ẹ fẹ mo kọ rẹ
1: mo fẹ mọ o
0: mejori jona níjẹ mejori jona ló kọ rẹ o
1: ó dá mo ti mọ
0: ó náà ṣe àwárí àwájáde permanent wave machine ni
1: o ṣeun
0: permanent wave machine ló náà ṣe kíní ìbòde
1: ó ṣeun
0: àti irun tó jẹ́ ti aláwọ̀ funfun ni o àtàláwọ̀ dúdú ni o wọ́n lè lo kinní yìí láti jẹ́ kí irun wọn kó kọ́ ìlì kan fi yọ irun wọn
1: kó ní ìbò dáadáa ebi ta ni rí mi yìí
0: ebi ta ni rí
1: mi yóò dáa fún
0: un lọ́jọ́ kẹtàdínní ọgbọ̀n oṣù kọkànlá 1928 ni o
1: ọ̀nàjì
0: lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kọkànlá 1928
1: ọpẹ ọpẹ
0: tẹwárí àmì ìdámọ̀ èyí tí wọ́n fóun pé àfijàn ló ń tẹ para pé ìwọ lọ ṣe kinní ìbòde o ní 1000/693/515 1000/693/515
1: Ami ti enu
0: Ami ti enu
1: oda
0: o se o lo se jade
1: o se o
0: nigba na
1: be ni
0: e ti gbon kankan
1: a ma be
0: e gbo pupo lale oni
1: yo da fun
0: ori eto aranda o
1: aranda eku

0: kẹ́nà ọ́ lúgbẹ́ngà ọ̀dọ́nbẹ̀
1: ọ̀dá
0: náà ọ̀dọ́dẹ̀gbẹ́ ọ́ ọ̀dá obìnrin kan rèé majorin jọ́nà tí mo wí ni yìí tó já òṣìṣẹ́ fún madam cj walker ní ilé iṣẹ́ tó pè ní cosmetic company náà ní tó ti ṣe àwọn nǹkan àwọn èlò tá ń lò sí ara tára fi ń
1: dáa
0: ẹni tá a wú yìí ó náà ṣe pẹ̀lú wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi kóǹpù àwọn cream oríṣiríṣi tó máa ń jẹ́ kírun orí kó jọ̀lọ̀ dáadáa ó náà ṣe bẹ́ẹ̀ àti oríṣiríṣi àwọn cream lóríṣiríṣi o tó wá rí ń gbò yá lọ́dún 1935 obìnrin kan bẹ́ẹ̀ tá a lè gbàgbé o tó sì jẹ́ pé àwọn obìnrin tá a wú yìí àwọn náà ṣiṣẹ́ ribiribi nínú ọ̀nà táwọn náà ń kó ipa tí wọ́n ń kó o pàápàá jùlọ lórí bí wọ́n ṣe ń ṣe nǹkan àwọn oríṣiríṣi nǹkan jáde o lára wọn ni patricia kacha ọ̀pá pè ní patricia kata ives nípa àpèjá rẹ̀ nù lọ́dún 1935 nígbà náà ó tiẹ̀ jẹ́ pé 1987 ni àwọn sí ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nípasẹ̀ iléeṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe lórí àwọn nǹkan tí wọ́n gbé jáde àwọn náà nígbà náà pàápàá jùlọ àwọn nǹkan tá à ń lò sí ara èyí tó mú kára ojú ọ̀lọ̀ lásìkò ìgbà náà wọ́n ṣe wọ́n gbìyànjú kódà ohun tí wọ́n ṣe náà là ń wú yìí wọ́n náà tó ń bọ̀ yìí náà kí ni ìwọ náà ó ṣe
1: táwọn
0: fi ṣèrántí tiẹ̀ náà pé ìwọ náà ò ṣe lè ìbọ̀ṣetọ̀ fún
1: bẹ́ẹ̀ ni ó sì ní ẹ yípadà
0: ṣe dáadáa o.

0: gbẹ̀ngàn
1: wọ́n
0: tún dé padà sọ́dọ̀ ti ẹnu lára tí mò ń bábọ̀ yìí pẹ̀lú bàbá tí wọ́n náà ń gbọ́ ni
1: èyí
0: ta ni Mary Beatrice Davis Kenner tó ṣe
1: lẹ́ni
0: tí wọ́n bí ní Charlotte ní North Carolina tó sì fi wọ́ City DC tó fi ṣe bùgbé o ẹlẹ́ẹ̀kẹrin nǹkan tó tún ṣe rèé bedroom tissue holder níjẹ́ bedroom ìyẹn tissue holder
1: wọ́n
0: èlò tẹ́lẹ̀ fi tissue paper tẹ́lẹ̀ fi kọ́ sí lára nígbà tẹ́ bá wà nílé níbàlùwẹ̀ bedroom tissue holder ó ṣe léyìí jáde ìyẹn ní ọjọ́ kọkàndínlógún mọ̀ ní oṣù kẹwàá ọdún 1982 o ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá 1982 náà ló ṣe kinní yìí tó ṣe bóde ńgbà náà nígbà tí ó dẹ̀ ṣe é wọ́n fún lámì ìyẹn nọ́mbà ìdámọ̀ pé wọ́n ló ṣe òde yege afọwọ́ sí pé wọ́n náà ló ṣe òpé nọ́mbà ń kọ́ ó dá 4000/354/643
1: ni
0: nọmba ohun tí wọn fún un nígbà náà ó jẹ nkẹlẹ kẹrin kó ṣe ó tún wá ṣe nkankan mò ń bọ ohun ti dé lórí ètò náà láwà
1: ibẹ ni o
0: èyí tá a pè ní àràǹdà

0: ganga
1: ọkùnrin lòun ké
0: sí mo tún débọ lálejò padà náà
1: bẹẹ ni omi ata ò sí fi bọjú
0: ní abẹ hun o ó dá nǹkan kan tún rèé
1: a fẹ mọ
0: obìn kan rèé jẹ ti ẹkọ dákọ rẹ
1: ó dá báwọn
0: fiji m amos ní jẹ fiji m amos lóbìnrin jẹ
1: o ti yé
0: ó ti yé
1: bẹẹ ni
0: ó náà gbìyànjú tí ẹ nígbà kan ó náà ṣe àwọn nǹkan kan bóde
1: ẹjá mọ
0: èyí tá a lè gbàgbé nípa àwọn nǹkan tó náà ṣe
1: ó dá báwọn
0: àwọn èlò tá a fi ń dáná ni o àwọn èlò tí wọn fi ń dáná ni o
1: bẹẹ ni
0: ó ṣe lọgbọn ọjọ oṣù kẹsànán 1975
1: ọpẹ
0: ọgbọn ọjọ oṣù kẹsànán 1975
1: ọ̀nà jìn
0: nígbà tó náà máa ṣe kinní yìí náà bá ṣe bẹẹ pé àìwó obìnrin owó bíbìn tó ṣe
1: léyìí obìnrin bẹẹ
0: akọni ni wọn
1: akọni
0: obìnrin bí ọkùnrin ni
1: wọn
0: wọn bá fún náà wọn fún lámì ìjà lóhùn tẹ àbí nọmba ìdámọ tó jẹ ti ìjà lóhùn tẹ
1: o
0: ó pé kí ni wọn fún ni 3000/908/633
1: iṣẹ́ ló ṣe
0: akọni ni
1: ọkàn lè máa dáná lásán wọ̀ náà gbìyànjú tiẹ̀

0: ajá ṣe bẹ́ẹ̀ ká máa lọ sí bẹ́ẹ̀ ká máa múra díẹ̀ díẹ̀ fúta lẹ́yìn alábúlé
1: iléyà
0: díẹ̀
1: iléyà o iléyà
0: ká máa lọ díẹ̀ díẹ̀ fúta lẹ́yìn tòní.
1: Bẹ́ẹ̀ni.
2: Tó àmọ̀ fèé sí lọ ọjọ́ mẹ́jọ láti mọ pàdé orúkọ mi ò yípadà kẹ́rin bá mi lórúkọ tèmi ó sì lè bá mi ọmọ àlóúnjẹ lóko tí ọjọ́ mẹ́jọ ọ̀hún mò ń kí n báyìí pé àràǹdá o.
1: Àràǹdá ẹ kùn.
3: Oróke fúnta lẹ tèmi náà nù. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè tó mú abẹ̀ láyọ̀ tó mú apá rẹ̀ láyàtà láfíà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ pápátá la kípẹ́ pé ti gbọ̀ wá. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi òkè ọjọ́ mẹ́jọ láti mọ pàdé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Títí ìgbà náà ẹ̀yin ò ní pa àwa náà sì ní kú. Olúwa gbé mi ga ọmọ kí pẹ̀lú mi lórúkọ Tìtìmí Aguntasolu. Ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ pa by Sash Orobo by Force. Sọ́sẹ̀ fi sẹ́ńtà àrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin Mùdágbére lórí ètò wípé àmàlà tó lọ́ àbùmí rò kalẹ̀ yóò rí òtútù. Olúwa gbé mi ga ilé yánu ẹni tó bá bèrè mi ẹ sọ fún ọ pé mo ti lọ bí gíga.
1: Èmi náà lọ bí gíga. Tọ́ èmi bàbá lábúlé wa àwọn amúlùdùn àdìdé mọ́gbàgbé ìdí ọmọ àsìkò kí o tó mú ọmọ àwẹ̀ ìwọ̀ ń kó tó rí náà apárí tí ń gẹ pọ́ǹkì abirimusi fẹ́sìtì. Èmi náà sọ fún yín pé mo ti wà nù bàálù nù ó di jọ́ mẹ́jẹ mọ́ bá mi.
0: Ẹ máa bá bàálù lọ lé ní ó dá báwọn. Ó dáná ìbí akwé kódé kó lọ ní yòsùpá bóṣùpá bá ti dàrán mọ́jú kò níye kankan mọ́ that is to say ọlá tínrẹ́wájú ogun ní yọ̀pá ibi tìlẹ̀ méjì alákàfẹ́yìnrẹ́ ìjà lùgbó international presenter ọmọláre tí ń fa bọ́lámù kọ́yán gan ó kó pápápá fírẹ́ nakanakan gbá rẹ̀ lọ́wọ́ kanakana títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tátún lórí ọ̀fẹ́ láǹfààní láti ti pàdé lórí àkọ́tún ètò tá a pè ní àràǹdá ẹkùn 08062891134 08062891134 ó dàárọ̀.

0: ohun pataki ni ilera je funi arun to taku tolohun oni bi re so fun bayi wipe ki se le re ile ise miracle arts international mr guarantee agba onisegun ibile to mo ewe tegbo to fin so maraye lo re ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba ofinra isan wo lo se won to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nkan alejo omo obirin tin se segesege yo mu kini obi o ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba ofinra e ma pe sori number 070-667-99793 lekan si 070-667-99793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni fa isan loga
1: e ka bo sori eto ilera re se pataki lati le ise miracle apps international mr guarantee olootu iseto ati sanra ibikibi ti e ba tin bo so kale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe mi sori number mi 070-66-799-793 lekan si 070-66-799-793 tabi ki e pe mi sori number eleyi 070-3650-8206 lekan si 070-3650-8206 gbogbo n tọlọrun da daadaa mọ ni kò sí àrùn tí kò loògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní iléeṣẹ́ miracle apps international mr guarantee àwa kì í ṣe awogba àrùn àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ sẹ̀yọ́ kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó ní iléeṣẹ́ miracle apps international olóòtú ìsétọ̀ a ti ṣe àrídájú oògùn ìsétọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run má wo ara rẹ níran kàn sí wa níléeṣẹ́ miracle apps international ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo nnpc ga kan bí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ alangua pẹ̀tẹ́sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 070-66-799-793 lẹ́ẹ̀kan sí 070-66-79-97-93 òun náà ni whatsapp nọmba mi tàbí kí ẹ pè mí sórí nọmba eléyìí 070-3650-8206 lẹ́ẹ̀kan sí 070-3650-8206 kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìsétọ̀ ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí pàápàá jùlọ lálẹ́ eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́ ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó mọ jáde tàbí kí ó má wá rárá ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà tí o bá tètè dìde ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntù control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba se ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise Miracle Herbs International Mr. Guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun tawon eyan ri oni won fin kan sara si wa ni won fin pe wa lotun ni won fin pe wa losi iwo na ma bo tori aisan ni pa memora kin pa tun mi sita kin tu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun logun logun sibe sibe o ri ayipada o tin so pe na lai na lai igba din na true by koja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sa ti ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori namba yi 0706679793 lekan si 0706679793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wipe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulo pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kude kude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti etie ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wipe bi suga ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara paapa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sa ti ma bo wa si le ise Miracle Herbs International Mr. Guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 lekan si 0706679793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 0703650 8206 lekan si 0703650 8206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile elele fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isan ara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikerike ara re eleyi ri be tori isan ara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airorun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan logba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa Olorun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara Olorun ibikibi ti o ba tin bo sokale ni ile epo NNPC ga kan bi sale ni ilu Ilorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe Rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí number eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ Ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára Ọlọ́run.
2: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, òògùn jẹ́.
0: Ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni. Àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè. Sọ fún báyìí wípé kì í ṣe ilé rẹ̀. Ilé-iṣẹ́ Miracle Arts International, Mr. Garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé àtẹ̀gùn. Lọ́fín sanmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé. Kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra. Àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ? Àwọn kòkòrò ara tí ń fa ìṣòro ságọ̀ ara ẹni. Ọwọ́ ó máa kú rìrì, ẹsẹ̀ ó máa kú rìrì, ojú ẹni ó máa wò bàìbàì, ara ó máa yún ni. Àìlèṣedéédé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège. Yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra báyìí máa bọ̀ wá sí iléeṣẹ́ Miracle Aba International, Mr. Garanti. Ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò. Tọ́rọ̀ rẹ ó sì dayọ̀. Ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí. Ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà. Mọ wulẹ̀ sòkò kiri mọ́ o. Fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra, ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793. Iléeṣẹ́ Miracle Arts International, Mr. Garanti ló sọ pé a ò ní fàìsàn lògà.